Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Gbogbo ẹni tó tún ń gbùn mí lónìí lórúkọ Jésù ara ò ní ni yín. Lórúkọ Jésù ara ò ní ni yín. Ayé ò ní fi omi ara yín dààmú yín. Ayé ò ní fi ẹ̀jẹ̀ ara yín dààmú yín. Gbogbo ohun tí ọ̀tá ti parí, iṣẹ́ tí ọ̀tá ti parí lórí ọ̀rọ̀ ayé yín, ayérayé yìí dànù lórí. Gbogbo ẹni tó sọ pé tóun ò bá mú yín, póun ò ní padà, irú ẹni náà yóò múra rẹ̀. Ọwọ́ Ọlọ́run, ọwọ́ mẹ́ta ló ń bẹ láyé. Alákọ̀ọ́kọ́, Matthew, ọwọ́ ayé. Ọwọ́ ayé ò ní tẹ̀yìn. Ẹni ọwọ́ ayé bá tẹ̀, wọ́n ò gbé dé hospital, wọ́n ò ní rí n tí ń ṣe. Wọ́n tẹ̀sẹ̀, yóò máa pariwo inú, yóò máa pariwo orí. Ò ní rí nǹkan kan o, ọwọ́ ayé ni. Ta ló sàmí? Ọwọ́ ayé ò ní tẹ̀yìn. Ọwọ́ kejì lọ́wọ́ ogun. Matthew, tí ọwọ́ ogun bá tẹ̀ èèyàn, Bíbélì wí pé nígbà tí ọwọ́ ogun tẹ ọba Moab, ó ní ó fi àkọ́bí rẹ̀, ó fi dájọ́, ó pa àkọ́bí rẹ̀ sí rúbọ kó bá lè borí ogun. Mami, ọwọ́ ogun ò ní tẹ̀yìn. Wọ́n ní ogun tí ò dàbí bí iyán, tí ò dàbí ẹ̀kọ́, gbogbo ohun tógun bá bá lówó èèyàn ni máa ń bàjẹ́. Ọwọ́ ogun ò ní tẹ̀yìn. Ẹlẹ́ẹ̀kẹta, ó ní ọwọ́ ọ̀tá. Matthew, ẹni ọwọ́ ọ̀tá bá tẹ̀, ó ní bọ́wọ́ ọ̀tá ò. Gbọ́wọ́ ọ̀tá tẹ Samsoni, kí wọ́n kọ́kọ́ gbà lọ́wọ́ ẹ̀, ojú ni a kọ́kọ́ gbà. Ọwọ́ ọ̀tá ò dáa. Wọ́n bi Dávidì léèrè wípé mú kan nínú ogun mẹ́ta yìí, èwo ni ó ṣẹlẹ̀? Dávidì ni ẹjọ́, ẹ má jẹ́ nṣubú sọ́wọ́ ọ̀tá, ẹ jẹ́ nṣubú ọwọ́ Ọlọ́run. Torọ́ ọ̀tá ò dáa. Ọ̀tá ó lè so ènìyàn mẹ́sìn, a ní wọ́n máa wọ káàkiri. Ọ̀tá ó lè gé ẹran ara èèyàn kélékèlé, kò sí tọ́ta ò lè ṣe. Tẹ́ ẹ máa sàmí, ọwọ́ ọ̀tá ò ní tẹ̀ ọ́ o. Ìwọ mò ń bá wí, ọwọ́ ọ̀tá ò ní tẹ̀ ọ́. Ọwọ́ ẹlẹ́ẹ̀kẹrin, ìyẹn ló dáa jù, olọ́wọ́ Ọlọ́run.

0: ẹni ọwọ́ rẹ̀ bá kàn ọkọ̀ nísun ẹ̀jẹ̀ ìsun ẹ̀jẹ̀ disappear ẹni ọwọ́ rẹ̀ bá kàn ọkùnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ odò bẹ́sídà ó fọwọ́ kàn àrí rẹ̀ gbàdúrà ẹni ọwọ́ rẹ̀ bá kàn ìyanu ló máa ń já sí ọwọ́ ọlọ́run máa kan ayé yín ẹ̀yin mò ń bá wí ó máa kan ayé yín ọwọ́ ìrànlọ́wọ́ ó máa kàn ọ́ ọwọ́ ìgbédìde ó máa kàn ọ́ gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ Monday o ni ipade soldier of Christ ni ori oke no mo wo ni ilu apatere awon wo la npe ni soldier of Christ number 1 gbogbo eyin te gba fun Christi gege bi oluwa ati olugbala gbogbo eyin te mo pe te ba ni idojuko oruko Christi to fun yin lati yanju ogun na number 1 awon iranse olorun ma nfara han ninu ipade yen gbogbo won de ma nwa lori oke number 2 gbogbo eni to fe ri woli to de fe tete ri won ni ọjọ́ Monday yẹn emi ki ku lori oke lọjọ́ Monday ori oke no mo wo nilu apatere gbe mato re ko ma bo sibe lati iwo road te ba ti de iwo road e wo mato to nlo si oye deji e wa so kale ni apatere ori oke no mo wo ni lagelu e ba ti so kale ni apatere e ti dori oke e ka bere baba eke for 7 gbogbo aye lo ti mo be aro ọjọ́ Monday ma bo agbo mẹsan si agogo méjìlá o ma ni agbára lorukọ Jesu yóò dara fún ọ ohun tó ń là kọjá yẹn o borí ẹ o láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony Jesu olúwa wa inú ọwọ́ ọlọ́run o bíbélì wípé ní ọwọ́ ọ̀tún rẹ̀ lẹ̀mí gígùn wà ọwọ́ òsì rẹ̀ o ní ọrọ̀ àti ọlá o ní bẹ́kún bá pẹ́ dayẹ kan ayọ̀ ńse kí ni o ń bọ̀ lówùrọ̀ ní ọwọ́ ọ̀tún rẹ̀ Matthew ní ọwọ́ ọ̀tún rẹ̀ o ní ẹ̀mí gígùn wà àti ní ọwọ́ òsì rẹ̀ ọrọ̀ àti ọlá
1: ọjọ́ gígùn
0: bẹ ní ọwọ́ ọ̀tún
1: rẹ̀
0: àti lọ́wọ́ òsì rẹ̀ ọrọ̀ àti ọlá òwe 3:17 n ló sọ bẹ́ẹ̀ ìyẹn ní pọ́wọ́ tiẹ̀ ló dáájú ọwọ́ ọlọ́run máa kàn yín o bẹ́ẹ̀ ló máa rí gbogbo ẹni tó ń sàmì ọ̀run á sí fún yín o ọ̀run anú á sí fún yín gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀ yín ẹgbẹ́ ìgòròrò kan ẹ pàdé mi lórí Facebook mo máa wà lórí Facebook ní agbogbo 3:00 lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agbogbo 3:00 lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agbogbo 3:00 sí agbogbo 5:00 ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí TikTok ẹ máa pàdé mi lórí TikTok lórí YouTube àti lórí Instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹ jọ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dímọ́ tàbí ẹni tí ń wá ire kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ̀ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín.
2: bóò làwọn àpàdé wa ṣe ń lọ Matthew lágbára ọlọ́run ní Sunday lọ́la gbogbo branches wa òun nípàdé ń lọ ẹ̀yin tẹ́ ẹ wà nìbàdàn èmi ó wà pẹ̀lú yín ní challenge nìbàdàn láàárọ̀ ọ̀la mo ti sọ fún yín àwẹ̀ ti bẹ̀rẹ̀ láti August 1 àwẹ̀ 150 days ẹ̀ẹ̀kan lọ́dún ni má jẹ̀mú ni ó dẹ gbọ́dọ̀ gbádá aago 3 míì ní ọgbádá aago 6 Matthew àwọn tí a fẹ́ gbàwẹ̀ tó ló ń lè jẹun ó lè jẹun tó mi Matthew èmi tí mo ṣe competition oúnjẹ fún Ọ̀yọ́ state tí mo dẹ̀ gba kò kíní ní àjọdá new town lọ́dún yẹn lọ́hùn ní 1991 wọ́n kó wa lọ sájọdá pé ká wá jẹun ṣé bẹ́ẹ̀ náà mo wá da láwẹ̀ yìí àbí bẹ́ẹ̀ kọ́ ìfún yẹn ti kákó Matthew lọ́jọ́ yẹn mo jẹ ẹ̀kọ́ mọ́kànlá Ìbàdàn south west ọmọ kan náà wà tó wà láti Ìbàdàn south east àwọn náà ń jẹ̀jẹ̀kújẹ Matthew èmi jẹ mọ́kànlá oúnjẹ mẹ́sàn-án lọ́jọ́ yẹn lọ́hùn àdẹ̀gbà pò kíní wálé tó ń gbọ́ mi ẹ ṣe máa lè jẹun bẹ́ẹ̀ máa ń ṣe ọ̀rẹ́ ń bá lógo ìwọ̀n bá ní ọ̀jẹ̀ mọ́ Matthew wo bá àwẹ̀ yẹn ṣe rọrùn number 1 150 days ńlá ń lọ number 2 o láǹfààní àti mo omi ta ago meji la ba ti koja number 3 ago meta o ma break nton wa ni then to ba di ni ogajo o emi ati o pade ni 3:30 loru o ma jo yin adua oru awon angeli la ago meta bo lo gajo o o tan oro de ma dayo awon ebi adua re o ko si waju brother adua ni ngba agbara ko ta lo sami oro e dayo la Matthew, elekeji gbogbo eyan ti ngbo mi ni ojo Monday iyen ma nlagbara ori oke no mo wo ibe lati nse yen mo be ri daddy mo je naye ri daddy iwo awon 50 ti an ba kokko dori oke mo ma ri won adota to ba kokko de iwo sagba number wa ri mi so ni ori oke no mo wo an pe ni soldier of Christ awon iko olodumare ani ani program yen atawon omo Olorun ti an ti gbona ti an faith fi Olorun atawon ti an gba fun Christ iwo na ma bo lojo Monday ago meje sa ago mejila to ba ti dori oke no mo wo o ri mi lagbara emi epo lori oke lojo Monday fa fitin ba ku Nigeria logun ṣugbọn ti ma wa Nigeria njo Monday o lagbara Olorun iwaju Olorun lo ba mi ta jo ma gbadura aaro ni o loruko Jesu yo dara fun mo ni yo dara fun e ka wa to wa ni jebu ode ojo Friday o ne program ti won atijo Sunday ago meje aro si agogo mewa bo gbogbo awon ko olodumare won ti ma nduo de yin be mo de ma so fun bo ba debi kan to ti je ori ile no mo wo iwo sagbe owo lere ma je mo to nsise lori ikele bolulade o ya wa sise na aye mi iwo na o leri loruko Jesu yo dara fun eyin fe wa ni Eko lagbara Olorun ni egbeda every first Friday ni mo ma nwa sibe yen first Friday ni egbeda se ba ti de mo ma npe be ni water bus stop nibi Tinubu market yen water bus stop lati alagbutan water bus stop yen ibe e ti signboard wa egbe titi yen na ni egbe express na ni e ti ba wa nbe ojo Friday service lo nbe ojo Sunday service lo nbe so every first Friday emi ma nwa sibe lati wa da ororo le lori ago meje sa ago mewa se wa reyin te wa ni Korodu nibi mo ti ku aiyen ma lagbara Ikorodu every first Friday yen oru ni yen se ri first Friday late mo opo 2000 o ni ma tun fun lo nje awon omo lewe 2000 ma tun fun abi mo se se lotu to koja be ni mo tun se fun lagbara Olorun ipa o ni pin mi Olorun to ran mi lowo yo tun ran mi lowo si gbogbo en ba wa be yo lanfani sororo kokan ati awon opo tan ba wa loruko Jesu yo dara fun abi eni to so pe ohun o mo be to ba ti de Korodu wo ma to lo si elepe so kale ni gbaga bus stop cross so de keji so fa lo kada po lo si AK-47 o ti de beniyan lagbara Olorun yo dara fun yin eyin te wa ni Sango e ma lo si Alimatu Bakare Street ni Olorun don sin church wa to wa nbe ibe mo ti dide ibe let kota wa wa ibe mo ti dide e lo ya na adua nbe laaro ojo Friday ataaro ojo Sunday loruko Jesu yo dara fun o yo dara fun o o sami yo dara fun Sunday le je kemi ati ejo pade challenge ni Ibadan o ba ti de challenge o ma to tun lo si Malete so kale lodo baba no mo wo o ti debe egbe titi ni gbogbo won wa loruko Jesu iri o ma tele o bayanu o so nkan bo lana agbara lati koja ibi to le mo so tele o ma bali aye re bi eberu meta ma ba wonu ina tan de jade on to la koja o ma bori re bi David ba pade Goliath to de bori on to la koja o ma bori e oro e dayo be lo ma ri Jesu Oluwa wa
1: fa no more war Jesus is coming. Roll away show.

0: One testimony. One testimony. One testimony. One testimony. Awon kokoro buburu ti man je ogun eyan ti man je ibuko eyan awon aye oru ti man je ibuko eyan won ni nipa lori re mo gbo testimony kan won ni awon gbe koko aye oru le lo man je koko won loru los won eri ka agba to gbadua
1: baba e ka ro sa e ku jo meta sa e ku se oluwa oluwa sagbara dotun adupe lowo olohun fun se ran se tolohun fun yin emi okan na omo yin omo ijo yin lori afefe ni o lati ilu ajasa luwa to adupe lori yepete ni ka se pe ka fi ko fi ko wa anoint mi lori ofe ati wa sugbe mi gan anu fi gbagbo anoint e mo si dupe lowo olohun nipe iyepe na o seore awa na ni igi koko kan tawon eye ma nje ka to ji to ba ti pon sugbon pelu iyepe yen olohun fun wa lori ofe o fun wa lori ofe ko je kon debe ati avest e se o olohun asagbara yin do to ogbon ma to yin to olohun fun yin ko ni doku have a pleasant day in Jesus name amen
2: ah asemo bi so eleyi o gbogbo kolokolo kekeke ti mo be so ajara re je oluwa lu opa in the name of Jesus. Hey, hey. Sapo Oluwa. Oluwa. Oluwa lowo akoko.
3: Oluwa lowo akoko.
2: Ti ejoju o ti ni.
3: Ti ejoju o ti ni.
2: E gbe pade mi.
0: Eri ni o enikan lo so ye o. O fe se nawo ko sala nu ko siran lowo ama enikan dide fun.
4: Daddy. Kò sí Olúwa sá. Èmi ni èmi tọpẹ́ ọmọ Táyọ̀ ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́. Èmi náà ní ẹ̀rí o òdúpẹ́ ní ọwọ́ Ọlọ́run seed of Christ. Bí Ọlọ́run àlàyé ga èmi náà lẹ́rìí. Mo san ọrẹ mẹ́jẹ̀mú oṣù kẹsàn-án. Mo dẹ̀ fi rí àánú tí mi ò fi ní rí ìdójútì nínú ẹbí. Mo fi rí gbà gbogbo Ọlọ́run àlàyé ga. Pé ìkan nínú àwọn àbúrò mi tó fẹ́ ṣe ìgbéyàwó mo ti ronú sósì pé báwo ni mo ṣe máa débẹ̀ kò sí agbára ṣùgbọ́n lọ́nà àrà lọ́nà.

0: pẹ́ fún wa sá o.
1: Dáàbì ẹ̀ka ẹ̀rọ o, èmi náà ti lẹ́rìí o. Èmi lọmọ yín ní ìjọ àjà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ṣe bí ọba mú fi hàn tó gó fórúkọ yín, torí pé Ọlọ́run ni. Lórúkọ Jésù, bàbá ṣe bí ọba, iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dúkú o. Látìgbà tí mo ti ń tẹ̀lé, tí ìdílé mi ti ń tẹ̀lé, ìdílé mi ti yàtọ̀. Ẹni ká san 1,700. Ẹnẹni tó bá ní 170 kó san. Ẹnẹni tó bá ní 17,000 kó san. Mo fi gbàgbọ́ san 1,700 níjọ́ òróró yí gangan ìjọ yẹn lọmọ mi ń ṣe ọjọ́ òbí. Mo wá sọ ní orúkọ mi, ní orúkọ ọmọ mi. Ṣùgbọ́n fún ìyàlẹ́nu, wọ́n ti máa ń sọ pé mírèkù òjijì ó yà mí lẹ́nu. Mo gbàgbọ́. Mo lọ sọ́jà, mo lọ rajà, mo dẹ̀ ṣe transfer. Ibi tí mo ṣe transfer yẹn, ó gbé kinní kan jáde. Mo ti wò bóyá kò lọ ni. Ṣùgbọ́n mo rí pé ní tí mo rajà lọ́wọ́ orí owó yẹn. Fún ìyàlẹ́nu Ọlọ́run, mo wá délé, mo wá wo balance mi. Mo rí pé owó fòǹbẹ́. Ẹni tí mo rajà lọ́wọ́ ẹ̀dẹ̀ rí owó. Ọlọ́run ṣe bí ọba ṣe o. Mo dúpẹ́ lọ́wọ́ nítorí látìgbà tí mo ti ń tẹ̀lé ojú òtí mi. Bàbá ṣe bí ọba, iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dúkú o. Ẹ ní ká béèrè ká Ọlọ́run fi ààyè gbà wá. Mo dé ṣọ́ọ̀bù, mo tàtàtàtà inú mi dùn. Mo tún lọ rajà, mo tún rí mírèkù. Ìdí ẹ̀rí mi ni o. Ó wù mí kí n tún lẹ́rìí ju báyìí lọ o. Ṣùgbọ́n pẹ̀lú ìgbàgbọ́ yín, pẹ̀lú ìgbàgbọ́ ni mo mọ̀ pé mo tún máa lẹ́rìí ju báyìí lọ. Mo fi ogó àti ìforúkọ yín mo dá padà. Forúkọ Ọlọ́run ìpè bàbá ṣe bí ọba ṣe, mo dúpẹ́.
2: Ó pàdé aláàánú. Ẹ má rora ẹ pé ewé mẹ́ka oríkeje ẹsẹ̀ kẹjọ. Ó ní ọ̀tá mi má yọ mí nígbà tẹ́mi bá ṣubú. Tí n bá ṣubú máa tún dìde. Má rora ẹ pé Ọlọ́run bẹ pẹ̀lú ẹ. Wà á dìde. Wọ́n padà dìde. Wọ́n padà dìde. Oh my God. Wọ́n padà dìde. Lórí ọ̀rọ̀ rẹ, lórúkọ Jésù, ìyanu á ṣẹlẹ̀. Irú àdúrà yẹ kẹ́yìn ẹ̀ sèdí díẹ̀ because àṣẹ jáde lára mi. Kàbúrì náà hódà, mo gbàdúrà, ó máa dìde padà. Wà á dìde padà. Wà á dìde padà. Wà á dìde padà. Wà á dìde. In the name of Jesus. Ó ṣe bí ọba. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Lágbára lọ níjọ́ Mọ́ndé, a máa pàdé Ládó. Ó máa ní àgbà aago méje la máa pàdé nbẹ. Àwọn tí ẹ ti ń bẹ̀rẹ̀ pé dáadé ẹ fún wọn àdírẹ́sì Ogoluwa Cooperative Hall láti máa pàdé ní Tèmídire Ultimate Road náà máa ń pébẹ̀ ní Àjọwá Adó Èkìtì. Jẹ́ sọ́lẹ̀ kan sí Ogoluwa Cooperative Hall ní Tèmídire Ultimate Road Àjọwá ní Adó Èkìtì. Ibẹ̀ láti pàdé tá a bá ti kúrò ńbẹ̀ lọ́jọ́ náà àátọ́ máa bọ̀ ní Ilésà ní chọ́ọ̀chù wa tó wà ní Ilésà. Yes, ibikíbi tó bá ti wà ní Ilésà gbé ọ̀kadà lọ sí agbègbè kan tó ń pè ní ìmọ̀ agbègbè kan tó ń pè ní ìmọ̀ opposite Nwina bọ́lẹ̀ ńbẹ̀ tó bá pé Nwina chapel ó ti bọ́lẹ̀ opposite gan ní chọ́ọ̀chù wa láago mẹ́rin làápàdé ńbẹ̀ lágbá Ọlọ́run ní ọjọ́ Monday ó máa ní agbára ní àárọ̀ Tuesday a máa pàdé ní chọ́ọ̀chù wa tó wà ní Òṣogbo lágbára Ọlọ́run ní Dada Estate lẹ́yìn ìjìbò gárajì ẹ bẹ̀rẹ̀ láti pàdé abẹ́ẹ̀ rí ó tiẹ̀ kọ́ra ó múra tá a bá ti kó òun bẹ́ ìjìbò náà látún lọ ìlú ìjìbò látún lọ lágbára Ọlọ́run ní aago mélòó aago mẹ́ta lápàdé léjìbò àádẹ́ parí láago márùn-ún lórúkọ Jésù wàrà ànúgbà. Mo ní wàrà ànúgbà gbogbo ọlọ́jọ́ bí òní oní wọ́dẹ́ anifásitì mo súre fún yín lọ́rọ̀ ànúgbà ọjọ́ rẹ̀ dára ogo rẹ̀ jáde. Má jẹ́ mọ́ ọ̀run àṣẹ. Wà á dẹ̀ ṣe bí ọba. Ilé rẹ̀ ò ní dàrú o. Àwọn bùkún gbéyàwó. Jésù Olúwa wa. Àwọn sẹ́lẹ̀bíà tó wà ń bí Atinúkẹ́ Tolúwanimi àti Ọlákúnlé Ògodò kan. Happy birthday to you. Lórúkọ Jésù ti Násárẹ́tì mo gbàdúrà ẹ máa ra àánú gbà. Èyí tẹ́ ẹ bá ti mọ̀ wọ́n ẹ bá ń kí wọn pé bàbá ṣe bí ọba ní happy birthday to them. Lórúkọ Jésù ẹ ò rí àánú gbà. Ògo yín á jáde. Ìbílẹ̀ ṣàpẹẹrẹ àbọ̀ ẹ̀ mo rí bọ́ nú bẹ́ẹ̀ jẹ́jẹ́. Oyè gbàgbára. Káyé ẹ kó dìde. Kó kú lẹ́yìn lásán. Lásán tí bàbá. Wọ́n tẹ̀ mọ́. Jésù Olúwa wa. Ojúṣẹ́ nìkan fi dá lójú báyìí pé. Gbogbo ẹyin tí ẹ wà ní ìlú Ìbàdàn àdírẹ́sì chọ́ọ̀chì wa nílé nílùú Ìbàdàn gbárẹ́mú ìjọbi airport area tẹ bá ti dé abẹ́ bíríjì ọ̀rẹ́ méjì tàbí Akon filling station níwájú Bury
0: eka so fo lokada pe en lo si church baba se bi oba to wa ni diobi gbogbo eyin tem be ni iye metu lati oje tabi bere egbe okada ki e so pe en lo si se bi oba oke aremo e ba wa nbe lati sango ewo moto tabi okada to nlo si eleyele e so kale ni police station te ba ti bobe e kan bi ni pe se bi oba le nlo gbogbo eyin tem be ni soka lati soka egbe okada aba ode ni alafia block church e ti ri se bi oba nbe e kan bi ni pe se bi oba le nlo gbogbo eyin te wa ni apata te ba ti de dogo bus stop opposite Brent Somi omo yadun e kan so pe en lo si se bi oba wa nawo be si gbogbo eyin te wa ni ologun eru e kan so pe en lo si capital bus stop ni ologun eru e ti ri church baba se bi oba gbogbo eyin te wa ni oyo e kan so pe en lo si oyo tan e bere sabo ni ile epo alasaru e kan so pe church baba se bi oba le nlo e ri wa nibe gbogbo eyin te ngbe ni apete e so kale ni ibi oja apete yen e kan gbe okada eni church baba se bi oba to wa ni oladua ibe le nlo gbogbo eyin te ngbe ni olodo e kan de olodo garage yen e gbe okada tin lo si se bi oba gbogbo eyin te wa ni olunloyo lati olorun sogun e gbe okada tin lo si ladeko filling station leyin ladeko yen e ti ri church baba se bi oba nibe gbogbo eyin te wa ni muslim lati ori bridge muslim e kan gbe okada tabi moto tin lo ife ni koko all two inu be gangan ni ijoba baba se bi oba wa gbogbo eyin te wa ni maniya ni olukoju street opposite ajorosu estate ni maniya yen e ba ti bo le nbe ele nlo si church baba se bi oba
3: gbogbo awa ta wa ni omuadio ni ilu ibadan te ba ti de iyanu ile baba elija anigilade ni abaraba e so wipe en lo church baba se bi

0: tó wà nínú ẹ̀. Ní tèmi o, oró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
1: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
2: Power oil, hey, power oil.
3: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama àbí o fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápò ìyá. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwùmí Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ìkẹjà nílùú Èkó. Pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria. West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga kó o dẹni iyì táyé ń wárí fún láwùjọ.
4: Tẹ́ ẹ bá ti ń gbọ́ kòkòkò lórí rédíò yín. Ẹ má rò àwọn ọmọ kan wíńdò ní ọ̀rọ̀ ní ọ̀rọ̀. Ètò àgò láàjì ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjì. Àkọ̀tún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájí ẹlòmíín rí àjẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgò láàjì ìyá àdínì gbogbo
5: splash
4: Aminat Adetun Badmus Mọ́tàlá ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn kan yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. Ó máa ṣeré gidi.
6: Hello, Superstars!
7: Are you ready for the smartest showdown of the year?
6: Kellogg's Superstars Quiz Show is back for Season 5,
7: where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg Superstar? The countdown begins. Don't miss a single moment.
8: Superstar Quiz Show!
9: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀ ní ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀ tẹ́ẹ̀ ti mọ̀ bí ẹni mowó tí ìtaná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n já yín sí ti Independence Day Cashpot. Àwọn olúborí 64 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashpot. Níbẹ̀ ni káṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashpot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Lágelú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
5: Say after me.
8: Okay.
5: Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
8: Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
10: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
11: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
12: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ wa?
13: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
14: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
15: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
16: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
15: 08071124000.
16: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
17: Wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi?
18: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
17: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
19: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
17: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
19: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: yẹ́n bá gbàgbé kó gbaṣẹ́ láàárọ̀ sátọ̀dé
1: tí sáà ti ní ìsí ẹ̀ wà alágbà
0: ọkọ̀ fìyẹ́lẹ̀
1: kí ni fìyẹ́lẹ̀
0: fìyẹ́lẹ̀ sẹ́
1: bí lọ́nà wo
0: a ní gbójúkò mẹ́yẹ fìyẹ́lẹ̀
1: fìyẹ́lẹ̀
0: babe fìyẹ́lẹ̀ àjẹ́jẹ́ sáré musí ọlá fìyẹ́lẹ̀
1: mọ́mọ́
0: tẹ̀lé léyìn
1: mọ́ mú mú kú mi sí
0: nílá mọ́mọ́ tẹ̀lé léyìn
1: mọ́ mọ́mọ́
0: tẹ̀lé léyìn mọ́ léyìn ibẹ̀ mọ́ dọ́wọ́ kò tí ẹ̀ tẹ̀ lọ́wọ́ wípé káfí gbòsè gbólé
1: mo ti gbọ́
0: láòdì ẹ̀
1: egbólé ti bọ́ egbólé ti
0: bọ́ mọ́mì wa kìyín mọ́mì wa kìyín
1: àwọn owó mọ́mì
0: yìí àní girama wa ẹ̀ káàárọ̀ mo yí ká ọ̀tọ́ fún yín mo tún yí ká òsì mo kí ká ọ̀tọ́ fún yín mo yí ká òsì
1: ìyẹn ò jẹ àwa
0: ẹyin mọ̀ọ́mọ́
1: ìyẹn ò jẹ àwa ẹni tó bá ń ṣe báyìí dè lẹ́nu
0: àní ọmọ
1: la ní kó ṣe ń tó bá tọ́
0: kí la gbé ní
1: ẹni tó bá ṣe báyìí dè lónìí
0: kí la gbé
1: ẹni tí ọjọ́ òbí ẹ̀ kò lónìí
0: kí ló ṣẹlẹ̀ báyìí
1: ní kó ṣe ń tó bá tọ́
0: yálòkọ̀ ẹja kàròyìn
1: akọ́kọ́ ní ká mọ̀ fi ṣe akọ́kọ́ ní ká mọ̀ fi ṣe gbó lẹ́nu ṣùgbọ́n lọ́wọ́ yìí gbogbo aráyé ló ti bá wa dá sí.
0: ọ̀dà kò sí tí fi ṣe èèyàn yálò kó gbé ogbẹ̀ ńgbà náà sọ́bà tán
1: gbé láàlì
0: ó gbé ogbẹ̀
1: gbé láàlì
0: wò kúlẹ̀ ọba ní fowó ṣe náà lọ́wọ́
1: gbé láàlì wò
0: kúlẹ̀ ọba ní fowó ṣe náà lórúkọ tèmi ojúlówó ní ìka ìpèsèǹtà yìí náà ni ẹ káàárọ̀ ẹ kó ojúmọ́ ẹ káàbọ̀ sórí àkọ́tún ti fún tẹ̀dọ̀ ìròyìn lóòrọ̀ tòní àwọn ògèrè orí ìròyìn la máa fi ṣíde gẹ́gẹ́ bí ìṣe wa ká tó wọnú ìkúnkùndùn ìròyìn gan-an nísàn-án lónìí tí ṣọjọ́ sátidé ọjọ́ kẹndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026.
1: dẹ̀mbẹ̀ sọ ní ìbò september 26.
0: kí lọ bí.
1: ọ̀hún àbí. Àbí Iliasu olúkunlé bọ́lá àlejò jẹ́ ti bàbá máa ń jẹ́ kúnlé Iliasu kúnlé ọmọ anífowóṣe
0: ti gbogbo
1: ayé mọ̀ sí aní ìkàyè
0: pẹ̀sẹ́ntà
1: ìsì gbogbo ohun tí mo sọ.
0: mọ́mì mi ẹ ṣe mọ kí gan-an ẹ ṣe ẹ mọ kí náà mọ ẹ jẹ àjẹ yóò
1: jíjẹ gangan ní sórí mímu ìfilẹ̀ kí ẹ ṣe sọ̀rọ̀
0: tèmi orúkọ tèmi ládé àdìkú ẹ jẹ àjẹ yóò ó máa gbé wa dé.
1: ebi náà kẹyàrá lé ẹ káàbọ̀ sí àkọ́tún ìròyìn ti fún tẹ̀dọ̀ ní ìkànnì ọmọlúàbí splash 105.5 fm ẹ darapọ̀ mọ́ wa lónìí kẹ ẹ bá wa yọ lókunlé ń ṣọjọ́ òbí rẹ̀ lónìí o happy birthday
0: ìpàdé
1: mi
0: tẹ̀mínádé
1: àlòkò ló kọ mi jẹ́ ń dákọ̀ mi.
0: ok àti ìdákọ̀ tẹ́lẹ̀ ni ọyọ àwọn ẹjẹ́ wọnú àwọn àkòrí tá a rí mú gbámú láàárọ̀ yìí lórí ìròyìn kan tí aláǹfààní àti rí látinú òwe ìròyìn ti saturday punch nítòkèdè ń sọ náà ni wípé òbí àti muhammadu wọn mọ̀ tí ń bu ẹnu àtẹ́ lu bí el-rufai bó ti ń lu ọjọ́ gbọ́rọ̀ ní àhámọ́ tí ó sì ti láǹfààní àti jáde lásìkò yìí pàápàá jùlọ bí àsìkò ti wà lórí ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀ kí ló ń ṣẹlẹ̀ tí el-rufai sì fi ń wà ní àhámọ́ ọ̀rọ̀ tí ó jáde látẹnu òbí àti muhammadu nu muhammadu wàhálà ń sọ̀rọ̀ lọ́kọ lórúkọ ẹ̀ ẹ ṣàmọ́ bá wa bọ̀.
1: tó ìròyìn eléyìí lọ́jọ́ ìwé ìròyìn the nation òun náà ló ń bẹ̀rẹ̀ pẹ̀lú ètò ìdìbò tọdún 2027 wọ́n ní àwọn ìbéèrè kan náà ni ó ń pè fún ìdáhùn o lórí mark àti òbí pantami adamu mustapha àtàwọn míì o wọn ni ọmọ agege ìyàbọ̀ ọbásanjọ́ wọn ni gbogbo wọn náà ń kọ́ náà ni wọn sì wà ní abẹ́ àyẹ̀wò wọn ni ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ rivers òun wá sọ fún àwọn olùdìbò àtàwọn olólùfẹ́ tòun ta látìlẹyìn ẹgbẹ́ òṣèlú ọ̀hún pé ṣé nípa ti chinda ni ẹ mọ̀ ṣèyọnu ẹ mọ ṣe wàhálà gbogbo ẹ ńkọ wọn ò yanjú ẹ wọn ni àwọn ẹgbẹ òṣèlú wa ń kọ olúkálùkù náà ló wá ń lọ sókè tó ń lọ sódò lórí ìdájọ kan eléyìí ti ilé ẹjọ tó ga jùlọ nílẹ yìí tó gbé kalẹ ẹ lè mọ wo pé ìdájọ wo ẹ gbọ nínú ti fún tẹdọ ìròyìn lóòrọ yìí.
0: ok bó tiẹ̀ ṣe mo ṣe gbọ́ máa gègé lẹ́ẹ̀kan yẹn in to wa si mi lemi in gbodo ti so jade la ro yo
1: ki
0: ma so yo wo bread agege ni mo ko wo te yan ba ri bread agege to fe wa gan si
1: boyo o lo sagege
0: okay ara orile de Nigeria Bola Tinubu o soro si akata wo mo orile de yi to npepe wi pe e fun mi ni asiko die si kin le pari atoto ti mo nto e fun mi lakoko die si ke wa le ri wi pe atoto ti mo nse yi ha ko le so isorire tan dada give me more time to finish reforms Tinubu lo so le yi ile gesi loro yen o ti jade tori dadi wa o ti de abi okay yeah sani le soro ba sani oni ijawe olubori atiku yo fopin si mimo se pasigbaro lotu pasigbaro lo si lori agbara power rotation o se rodorono bezirenti lo ba ma e ti rati orin yen e ma fi emi tele sugbon sani lo nsoro lapa bi iwe iroyin Saturday Punch lati lanfani lati ri akori yen ki popopo sibe oro nbo koni pe koni jina ti e gbo lekun keke lapa be yen o
1: gomina oti o ti so nkan kan si igboro aye onise ri awon ti won pe fun idapada asele owo ori epo ile itamo si subsidy oni won nife Nigeria ni be si ni won o fe idagba soke fun orilede Nigeria oni ni to hun o eyan kan oludije to hun mo wi pe o le jawe olubori nino eto idibo gbogbogbo todo 2027 lohun setan o lati teka fun baka na lo so lekunrere bi olohun se bolohun se yo lowo awon kan ti won gbianjo lati gbemi e leyin eyun ni lodun 2015 oti ohun na lo so oro yi sita iwe royin the nation
0: okay
1: ojo abameta lo gbe ekunrere
0: ai lori oro owo kan ti se owo ilana ebani gbegbese lati pese iranwo eko si akata won akeko 29 billion naira scholarship wani ilegbe ma sofin kan ti pase leye osoka wi pe ebani gbe vice chancellor nle ki won wa wi tenu won interi lobe ti a fi garu owo inti won ma lori oro owo yi ti se owo to wa fun scholarship ni ipinle wo ni isele yi ti sele bawo si lokede ti se lo o gbe akori to ni agbara pupo pupo dani owo Nigeria e sa fokan bale tori yin na la se wa nbi laaro yi
1: fokan bale ina ni
0: ko sin ti fi se yan
1: to
0: e ma fo
1: o si da
0: lo de oki badan belegbe mi omo gbomo so ina wa nwaju mi nbi maga my god omo gbomo so ta modele
1: o ti da
0: asiko lo ti aye ki modele bayi ko to di abi o sa ye modele bayi ko ju be lo fokan bale leni na ni modele
1: o ti da
0: tabi esi gbodo ri
1: bi
0: pe omo won ti e fe wa lere o
1: ko so mo gbomo so ti e fe lo
0: alele yi nsa
1: mi o ti ri
0: eleyi
1: ko si nkan kan ti ile awa ni
0: ano ma ma ma jari nto o si nbe
1: eleyi ere le mo fi gbogbo aya mi so ko si
0: mo gbo yin
1: ko so mo gbo mo so ti fe rele
0: awon ti
1: awon ti nkan ba lele ni ki won so
0: e
1: je ka ni so le
0: e je ka royin mo
1: ni to wike ohun na ni o le waju eto ipolongo ibo fun are Tinubu todun 2027 ni ilu Abuja ati ni ipinle Rivers o ohun gangan ni o le waju re Abuja ati ipinle Rivers elagara
0: okay, iroyin po lori tabili wa loworo yi fun omo Nigeria lati tele wa lori e. Koda bo se nlo na ni awa na se ntele. Akori iroyin kan lapa bi nipinle Oyo o se alaye wi pe Gomina Seyi Makinde ti ipinle Oyo o tun ti kede yan sipo tuntun mi. Ninu isakoso e. Awon yan sipo tuntun wo lo pada gba wa e fokan bale. Bo se nlo na la se mu si fun yin loro iwe iroyin Saturday Punch o na lo gbe iroyin jade come Nigeria le tun mo
1: ta won ni wipe oro ifanfa kan ile to nwaye ni ipele Anambra lori oje gbese ile o je gbese ile mo clear gugu e mo clear gugu e won ni oro yi nko o e ma tun tin feju keke si o gege bi ijoba ipele Anambra bo tun se fi awon iwe kan sita eleyi to ni se pelu owo ajele ti owo ohun to se je pe die bayi loku ti o fi to 200 million naira ta lo jele ta lo feju e sita iroyin ni e gbo ti fun tedo e looro yi iwe iroyin the nation ju iwe kefa le korere wa
0: okay awon akori ti alanfani ati jule yi die to nu kan ni nkan sugbon o eja fi yen ka fi gbera lo si akata ojulowo omo ogbomoso ti mo fe mu dodo kadisi loni ina ni imudele o tin sha tipetipe sugbon leni fokan bale en tele odele loni nti ba mo sale o so eja polowo oja
2: home is where we find comfort in hearts that love love that shared
3: shared meals like delicious jollof and chicken
2: meat with onga home is hearts and bellies filled with sizzling chicken stew ofo oha efo vivo jollof rice pepper soup proper banga and starch with fresh fish made with onga
4: that's why we say let's go home there's food at home
5: enjoy the taste of home with the newly proved onga chicken flavor
6: the taste of home
7: Your Nescafe is not just a drink, it's your

0: ati abala ikeje titi to fi de eka ikerin le ni 80 abala ikeji ti iwe ofin eleyi to gbe eto idibo ro ni orilede Nigeria todun 2026 to bere si ni ma foju han daada o won ni ile ejo to ga julo ye ninu idajo re ohun na lo wa da agbara pada fun ajo eleto idibo ile yi ta mo si INEC lori akole awon omo egbe eyun ni awon omo egbe oselu ati iyan sipo won eleyi ti ile ejo ko temi lorun to ti mu kuro tele lori wipe awon eka yi na ni ko se dede pelu alakale ofin eto idibo todun 1999 won ni kukuru o won ni enikeni to ba kopa ninu eto idibo abenu egbe oselu eleyi to ju eyo kan lo ohun na lo foju we no ofin iwogile nigbati awon oruko ti o si ninu akole egbe oselu titi dinu osu karun odun 2026 lo se se o ki won wogile oruko ti won na mo lero wipe n fi okan ba lo
1: antale
0: fun idi eyi o won ni awon kan ninu akakakiri awon egbe oselu lorilede ye na ni won wa jade won wa so fun iwe iroyin the nation lana wipe awon ti won je agbejoro won gege bi awa koroyin baba na se study re tanka pe ki lo tumo si bo la se gbe kale bo la se kafe yen ara ile ti oye yi won ni awon agbejoro na awon na wa joko won wa ka daada won wa se agbeyewo re won tumo re ni koko ejeje ati ewu to sese ko ni lori awon onibara awon ti won je oludije won ni awon ti won wa je onwoye eto selu awon kan won wa ko minu o lori awon kan ti won je oludije nibi ta ti ri eni tin dije dupo are labe egbe oselu Nigerian Democratic Congress NDC Peter Obi eni to ndije dupo ile igbe ma sofin agba laarin gbogbo ipinle Kwara eyun ni Saleh Mustafa ati eni to ndije dupo arin gbogbo ninu egbe oselu PDP ni ipinle Kwara eyun ni Ariwa Kwara Kologia to fi ma awon egbe oselu mi eleye Tebukola to Bukola Saraki to se atileyin fun ati ko re ta mo si G15 ni ipinle ohun o to fi mo awon oludije eleyi ti gomina nigba kan ri ni ipinle Rivers iye some wiki ati ko tohun na lewaju ta mo si Rainbow Alliance ti won se atileyin fun o won ni awon kan ti eru tun ba awon eyan fun wipe idajo yi le se akoba fun won ohun na ni oludije dupo are labe egbe oselu Allied People's Movement gomina Seyi Makinde eni to tun dije dupo ile igbe ma sofin fun ekun arin gbogbo ipinle Ogun omowe Iyabo Basanjo eni to ndije dupo arin gbogbo ile igbe ma sofin ipinle Delta ninu egbe oselu NDC Ovie omo agege eni to ndije dupo gomina labe egbe oselu Labour ni ipinle Adamawa Elisha Abo aranti won bakana ni eni to ndije dupo gomina ne ipinle ohun Aishatu Dairu Ahmed Binami ati oludije dupo gomina labe egbe oselu APM ni ipinle na Abdulrahman Haske to fi mo oludije dupo gomina labe egbe oselu SDP ni ipinle Nasarawa Muhammad Adamu eni to ti fi gba kan reja lakoso fun eto ibara eni soro Isa Ali Pantame ati awon kan eleyi o ti o ndije dupo gomina ni ipinle Gombe eyun ni Isa Pantame to ndije dupo gomina ni ipinle Gombe sugbon ti ile ejo to wogile iyansepo re ni ojobo eleyi to si tin gbaradi lati se eto idibo abenu mi gege bi ile ejo bo se pa lase to awon ni pe awon to se se ki idajo yi ko se akoba fun ohun na ni eleyi o ti awon ti won si je agbejoro won ti won tin se agbeyewo idajo na won ni Peter Obi eni to je oludije dupo Labour dupo are labe egbe oselu Labour lodun 2023 ohun na lo kuro ninu egbe oselu ADC ninu osu keje la odun to koja to si bo koso sinu egbe oselu NDC niwon bi osu marun to ba sinu egbe oselu ti ADC ti won si kede idarapo re ni ojo keta osu karun odun 2026 atohun ati Rabiu kwakwanso e wo iroyin yi igun o ndu mo bi mo se nka sugbon
1: omo lojo mi ondo mami
0: ondo mami ah sugbon ani ikaye
1: iba
0: tan ni pa awon lawyer nsagbeyewo idajo yi se you did to ni bi ti won lo yin ya do supreme court
1: ah supreme court na tun ni
0: Lẹ́yìn supreme náà ni ó ti dá
1: kojú bẹ́ẹ̀ lọ
0: torí
1: okay yìí ẹjọ́ lọ o ìròyìn yìí ẹ má jẹ́ kó bàyín lọ́kàn jẹ́ ọmọ nàìjíríà alága fún àjọ tó ń gbógun ti wà ìbàjẹ́ nílẹ̀ yìí àti owó náà ọláolú kó èdè sọ̀rọ̀ ó sì bomi lójú pòròpò kí ló wá dènà don't cry what is happening wọ́n ní alága tí ó wà fún àjọ tí rí sí àmójútó ohun tó bá ní ṣe pẹ̀lú ìwà àbàjẹ́ owó náà lórílẹ̀-èdè nàìjíríà tá a mọ̀ sí efcc ó sọ̀rọ̀ wípé àwọn tí wọ́n dipò mọ́ àwọn tí wọ́n di ipò lù mú ní àwùjọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ àwọn olóṣèlú níṣẹ́jú ní ń gbọ́n owó orílẹ̀-èdè nàìjíríà níṣẹ́jú iná ń jí owó orílẹ̀-èdè nàìjíríà àbí sílì yàtọ̀ sírin kí wá ti sí mi yorùbá wọn ni wọn jí ká lò wá gẹgẹ bí ó ti ṣàlàyé ó sọrọ yìí ní ìlú àbújá lọjọbọ thursday níbi ètò ayẹyẹ ọjọòbí ẹni tí í ṣe agbẹjọ́rò àgbà tẹ́lẹ̀ ìyẹn kanu agabi orúkọ èdè sọ̀rọ̀ wípé tí àwọn àwí ẹ̀sùn lónìí ìrànràn tí àwọn ọmọ gbà níṣẹ́jú ni ìwé ẹ̀sùn wọlé bẹ́ẹ̀ sì ni kódà ó lé ní ẹgbẹ̀rún lọ́nà ogún 20,000 corruption petitions lọ́dọọdún tí àwọn ọmọ gbà nígbà tí àwọn bá gbà báyìí bẹ́ẹ̀ láyà àwọn òdédé mọ̀ já pé kí ló dé eléyìí pọ̀ jù ọlọ́run ló ní kí sọ́kà sọ́fà nàìjíríà kọ́ jinná dáadáa kó jákúbẹ́ ká ní sọ́kà sọ́fà nàìjíríà ò jákúbẹ́ ni nǹkan ó ti yan nígbà tí olùkọ́ èdè tí ó ṣàlàyé ó ní àwọn àwí ẹ̀sùn yìí tí òun mọ́ gbà ní ọdọọdún tí ó mọ ní ṣe pẹ̀lú àwọn oníwà ìbàjẹ́ tí wọ́n di agbọ́n òṣèlú mú agbọ́n ṣàkóso mú ó lé ní ẹgbẹ̀rún lọ́nà ogún o like every minute ẹ mọ̀ tí eléèbó bá fi sọ pé like what every minute ó ní nígbà tí òun bá wà wò ó lọ báyìí tóun wò ó lọ báyìí táwọn tó wò ó bọ̀ báyìí omi ò bọ́ lójú èèyàn pòrò pé ta lásẹ̀ gan-an ta lásẹ̀ tí ò dáríjì ni nírùlú ta wà yìí ó ní ọ̀nà tí àwọn èèyàn fi ń kó ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà
0: tí
1: a fi ń gbọ́n mì bí ó wà mẹ́ ó rántí ejò tó èmi rò pátákó ti fẹ́lẹ̀ pé ẹ̀yin ọmọ nàìjíríà ò ní rántí yìí
0: ọmọ ni àwọn ọmọ nàìjíríà ò bá rántí ọwọ́ oníròyìn ò lè gbàgbé
1: ìyá
0: ọmọdúró ti ń tọ̀ sí agbárí wa yìí
1: ejò gbọ́ omi nàìjíríà yìí náà ni wọ́n ní nítorí ìdí èyí tí a bá fẹ́ kí gbogbo eléyìí orokun gbàgbé àfi kí a parapọ̀ dọ̀kan kájọ fi ìmọ̀ ṣọ̀kan láti kojú tí ń pè ní ìwà ìbàjẹ́ àwọn tí a pè ládarí tí wọ́n ń gbé wà àbàjẹ́ wọ̀ bí ẹ̀wù wọ́n ní a gbọ́dọ̀ wá gbó dẹ́kun sí i ẹni tí ṣe alága fún àjọ efcc lórílẹ̀-èdè nàìjíríà ó ní kẹ́lòmíín tó gorí ipò kan tá a bá lọ wọ àkáǹtì rẹ̀ tó báláǹsì ni àwọn àkáǹtì onítò báláǹsì mọ àwọn àkáǹtì onítò báláǹsì ọ̀dà ìmí tí ò bá ti ẹ̀gbẹ́ tó báláǹsì ìgbà ẹ̀ bá wù ó báyìí ó lè má ju bí 100,000 tó wà ń bẹ̀ lọ tí ìgbà tí ẹ̀ bá wà máa tọpasẹ̀ owó tí wọnú àpò àsùnwọ̀n yìí láìpẹ́ láì jìnnà ẹ̀ mọ̀ gbọ́ mílíkì mílíọ̀nù míì dọ́là ilé mọ̀ rí ó ní gbogbo eléyìí kò sọ́nà míì tó ti ń wá ju ọ̀nà ìwà ìbàjẹ́ tí wọ́n fi ń kó ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti máa fi ṣe tara wọn ó ní ipò ọ̀pọ̀ nínú wọn kọ́lé jantì rẹ́rẹ́ àwọn míì kí wọ́n tó kúrò lọ́fíìsì wọ́n nílé tí wọ́n kọ́ báyìí tẹ́lẹ̀ bó bá sọ pé jàǹjàǹtì.
0: a ṣe èrè ń kọ́rọ̀ jọ.
1: láì mẹ́ni tí ọ̀nà ẹ wo ọ̀rọ̀ tó olúkọ́ èdè sọ yìí ń fọ́ mi ní orí ń fẹ́ máa fún yàn ní ẹ̀fọ́rí díẹ̀díẹ̀ wípé bo lo ti je but anyway iroyin ni awon ka fun yin
0: awon si de se amoka
1: aka
0: olo se anu bo te ti le je wi pe imo fo wa lori leko
1: imi a ma wa ti o ma
0: ti se ma fa irewe si o kan
1: kra wa se
0: ko sin da
1: an godo salai ma to ka fun yin ke ina o le ma
0: ise ta yan layo ni
1: Olukoye de sa ti soro bayi
0: bi
1: pe public officers stealing Nigerian money Nigeria's money every minute ibo ni won fi ko o tumata ba tu ni yoba awon ti won dipo mu nile yi won si nji owo orilede Nigeria ni seju seju seju seju Olorun sanu fun wa
0: iba mi to
1: Nigeria o bo nbe jokan
0: be ni o oro kan na lo ti jade o latodo eni ti to ti fi gba kan ri je asofin fun ekun arin gbogun ipinle kaduna se osan ni oni bi pe ijawe olubori Atiku Abubakar lodun 2027 gege bi are na ni yo mu opin de ba isejoba lapin ka elekun jekun eleyi to dabe ni wipe a nto pase re lorilede Nigeria eyan ni lati fi dupo are mu won ni sani na lo soro yo lasiko to farahan lori eto kan eleyi ta mo se Politics Today ni kani mo maworan channels nigbati o nso nipa iha to ko si pe boya ki oludije lati ekun gusu orilede yi kon fun lanfani lati pari asare gege bi gege bi are iyun ni odun mejo ko to di wipe won o da agbara pada si ekun ariwa orilede yi o won ni asofin yi na lo je ko di mimo wipe oludije dupo are labe egbe oselu African Democratic Congress ADC na ni o ni eto o ni tooto bi ofin ti se lakale lati dije dupo o ni sugbon o gege bi atin se amulo re wi pe ki agbara ko ma bo ko ma lo lati ekun kan si ekun kan na ni o gbodo je atona fun idije dupo lodun 2027 o ni ohun o so wi pe ki Atiku ko ma dije o gege bi ofin ti se lakale o ni eto lati kopa gege bi oludije ninu eto idibo ki idibo o ni sugbon nkan ti ohun so ni wi pe ki won je ke ekun go so ki o pari odun mejo re oni gege bi ati se ni lati odun 2015 si odun 2023 eleyi ti awon oludije lekun ariwa ti won pari sa odun mejo won o gege bi are oni awon ti won je oludije lati ekun gusu orilede ye na lo ye ki won fi anfani yi fun ki gbogbo egbe oselu ki won fa oludije sile lati ekun gusu eleyi nko yo si je ki agbara ko wa lekun gusu titi di odun 2031 oni gbogbo egbe oselu bi egbe oselu ADC bayi oni ki se Atiku lo ye ki won fa kale Amechi lo ye ki won fa kale oni bo se ye ko rinu oni ki egbe oselu NDC ko fi Peter Obi sile APM Seyi Makinde ki awon ti won wa je oludije lati ekun gusu ye ki won wa jo na tan bi owo laarin ara won titi di odun 2031 oni nigba ti o ba wa di 2031 ekun ariwa nko yo wa ni eto lati dije titi e na gege bo se so sani lo wa ni wipe ni to ohun o ohun mo daju wipe mimo pe kaakakiri elekun jekun ye na ni ko si ninu ofin orilede Nigeria o ni sugbon gege bi won ti se samulo re ninu ti oselu eleyi to si dabi eni wipe o da ko je ko fi si bi kan ju ibi kan lo ati lati fi anfani sile fun didogba ati isokan orilede Nigeria wipe ko ba da to ki a ma samulo re lo iru egbe oselu ADC ki o fa mechi sile awon egbe oselu yoku ton ti fa awon eyan sile lati ekun gusu ki awon nkan ko mo lobe se osan ni ohun na lo soro yi iwe royin the punch lo gbe ekun re
1: okay akiyin o fun eyin ololufe wa gbogbo ti e ti wa lojo opo ibanidore wa ta mo si Facebook e se o osfem je oluwa fe fe mi eyin na e se ngan so eloya logbo mo so eleye isitan ngba ti ti lo ko aso ti o ko do gbo mo so nle Olorun fe mi omo ni Peters
0: eyin na se o
1: aso wa nle aso nbe nle abi ko sin ti bi se yan Jaye Ola Abdulrauf akiyin e se ngan Adeyemi Olubanjo Esu Ola e se ngan pupo pupo akiyin o ope mi alesin loye oma jodadi afiza biodun eyin na seun joel oni ati adeboje yusuf olade meji oloye olusegun ayankola akiyin gan pupo kende ojo owo ojo ojo awo akin sharifat funke aziz mama ese o gbajuma nore ni olujide ramani emafoje peter eseun gan pupo pupo dada akinola funmilayo akinweko mi kabiru aderemi olalekan olutoyin mustafa adeyemi kabiru eseun gan pupo gbogbo yin la ki o fun anfani ti e fi wa loju opo ibanidore wa eseun gan e ba ni tun pin dada e share ke gbianju lati comment iyen na ni yo safihan re wi pe a fi le ri owo yin pe tin mark register lapa be sugba bayi e ja lo si ogdo okan lomo ta fe mu ri le bayi a mu dogbumo so leyin e bayi ta wa pada sinu iroyin lati tesiwaju laaro ine ku kale
2: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
3: Shared meals like delicious jollof and chicken.
2: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofoha eforivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
4: That's why we say let's go home. There's food at home.
5: Enjoy the taste of home with a newly proved onga chicken flavor.
6: The taste of home.
7: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
8: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
9: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
10: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
7: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence.

0: Adúgbọ́lá dọ̀lọ́run. Ẹ ṣeun gan púpọ̀ púpọ̀ adúpẹ́ o ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹjá tó tẹ̀síwájú lórí ti fútẹ dọ̀rù yìí. Bẹ́ẹ̀ tí ìgbọ́ ti fútẹ dọ̀rù yìí ẹ tí ìgbọ́ ròyìn ẹjá tó bújó sí yín lápá bí àti ẹ̀fẹ́ dọ́dọ̀ òbí báyìí. Wọ́n ní olùdíje sí ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú ti NDC Nigeria Democratic Congress ọ̀gbẹ́ni Peter Obi àti Ekan Kogo nínú ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress ADC Dele Mahmadu iná tún ti fi ìpè wọn sóde sí wípé kí ló ṣẹlẹ̀ gan-an tẹ́ fi tí ìtú gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ti Kaduna Nasir El-Rufai tí ò fi tí ìdí àtúlẹ̀ tó sì fi wà ní àhámọ́ títí dàsìkò yìí láti oṣù kejì ọdún tá a wà yìí tí wọ́n ti El-Rufai ti ń bẹ ní àhámọ́ òbí ṣípayé ọ̀rọ̀ yìí láti pàṣẹ ẹni tí í ṣe olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn Idris Zakari nígbà tí ó máa bá ìwé ìròyìn ti Saturday Punch tí ó máa bá wọn sọ̀rọ̀ kódà ó ṣàlàyé wípé gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ti Anambra ní gbogbo ìgbà ní máa pèpè wípé ẹ̀tọ́ El-Rufai lẹ̀ wọ́n ní ìlànà tí yóò fi di tútúlẹ̀ ẹ̀tọ́ lábẹ́ ìlànà tó tó àti èyí tó yẹ Zakari ṣàlàyé wípé òbí ò dákẹ́ bẹ́ẹ̀ sì ni òsùn dí owó lórí ọ̀nà láti rí wípé àníṣe o gómìnà tẹ́lẹ̀ náà wọ́n ní ìyìn tí ń bẹ lẹ́yìn ìlànà mímú El-Rufai sí àkàtà àhámọ́ lọ́wọ́ yìí kí ni bẹ́ẹ̀ tí ò ti bẹ̀ kú ò pàápàá jùlọ ó ń sọ o wípé àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n fi mú El-Rufai sí àhámọ́ wọ́n ní ẹ ṣe tọ́ lábẹ́ ìlànà bó ti tọ́ bẹ́ẹ̀ bá gbé èèyàn relé ẹjọ́ ẹgbẹ́ relé ẹjọ́ ilé ẹjọ́ náà sì ló lè fi díẹ̀ múlẹ̀ wípé ọ̀dà o ẹni báyìí ẹ lọ tì í sí àhámọ́ kí wá lóde tó fi di wípé ẹ sì ń bẹ láhàámọ́ èyí ilé ẹjọ́ kò ì tíì sọ̀rọ̀ lórí rẹ̀ títí dàkókò ti á wà yìí àmọ́ o El-Rufai ẹni tí wọ́n ṣàlàyé wípé ń bẹ ní àhámọ́ àjọ ICPC láti oṣù kejì ọdún tí a wà yìí tí wọ́n sì ní a wà lórí ìwádìí lórí àwọn ẹ̀sùn lóde ràn-án separate criminal proceedings ti ń lọ lórí rẹ̀ àjọ ICPC ti ṣàlàyé wípé ṣẹ́rí àhámọ́ ti ń bẹ yóò àwọn gba àṣẹ láti àkàtà ilé ẹjọ́ kó tó di wípé ó wà ní àhámọ́ tí wọ́n wà yìí pàápàá jùlọ lórí àwọn ìwádìí lọ́lọ́kọ̀ òjọ̀kan tí àwọn sì ń ṣe lọ́wọ́ lórí El-Rufai ìwádìí làwọn ń ṣe o lọ́jọ́ tusidee ilé ẹjọ́ gíga tó jókòó ní ìlú Abuja wọ́n ní ó fi ọ̀rọ̀ ìdájọ́ lórí El-Rufai látàrí ìlànà òní ẹjọ́ jẹ́ tí wọ́n fi gbé wá sí àkàtà wájú ilé ẹjọ́ wọ́n ní ó gbé ẹjọ́ òun sí ẹ̀gbẹ́ kan náà tí ó sì ti ṣe ìdájọ́ lórí rẹ̀ kódà lórí ìlànà bí wọ́n ti ń ṣàlàyé wípé bóò ló ti ṣe jẹ́ kí ló ṣẹlẹ̀ gan tó fi jẹ́ wípé El-Rufai sì wà ní àhámọ́ títí di àkókò yìí wọ́n ní ẹni tí ó ń sọ̀rọ̀ lórí rẹ̀ ó ṣàlàyé pé ṣé bẹ́ẹ̀ yìí náà rí ilẹ̀ rẹ̀ nu ọkọ kí làwa fẹ́ ṣe ṣùgbọ́n o ẹtú El-Rufai lẹ̀ ni òbí àti Dele Mahmadu ni wọ́n ń pariwo tan lásìkò yìí o.
1: Tọ́ ẹ jẹ́ kí a lọ sí àkàtà ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìròyìn eléyìí bó ti ṣe ń jẹyọ láti ọ̀dọ̀ ikọ̀ eléyìí tó ń ṣe ìpolongo ìbò fún sẹ́nítọ̀ Sharafadeen Ali náà ni wọ́n ti jáde síta bọ̀m̀bọ̀ báyìí láti wá tako ìròyìn kan eléyìí tí wọ́n ní ayédèrú ìròyìn ni eléyìí tó sì ń jàrìn káàkiri orí ẹ̀rọ ayélujára níbi tí wọ́n ti sọ wípé ẹni tí ń ṣe igbákejì sẹ́nítọ̀ Sharafadeen Ali nínú ìdíje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC honorable Adesoji Adedeji náà ni wọ́n ní ó hùwà àrífín sí àwọn èèyàn òkè ògùn lásìkò tó ṣe àbẹ̀wò sí ìlú Saki ní ọjọ́rùú wọ́n ní ikọ̀ olùpolongo ìbò yìí eléyìí tó fi àtẹ̀jáde síta láti àkàtà ẹni tí ṣe olùdarí fún ètò ìròyìn àti ìpolongo fún ìpolongo ìbò náà náà bisi ọládélé náà ni wá ṣe àpèjúwe ìròyìn náà gẹ́gẹ́ bí irọ́ ńlá ńlá eléyìí tí àwọn olóṣèlú àjẹgúdújẹrá àwọn arítẹni mọ̀-ọ́wí fi àkọ́ àdìbò títí ẹ̀ mọ́lẹ̀ àwọn olóṣèlú tó jẹ́ wípé àríjẹ nímọ̀ dàrú ni wọn ò ní àwọn gangan ni wọ́n wà nídìí irú ìròyìn báyìí o eléyìí tí wọ́n sì ń bẹ̀rù nípa bí àwọn èèyàn ṣe ṣe ìtẹ́wọ́gbà dédèjì ní òkè ogun àti ní ògbómọ̀ṣọ́ lásìkò tó lọ rèé ṣe àbẹ̀wò síbẹ̀ wọ́n ní kódà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wo àti máa ṣe bọ́ sẹ́nítọ̀ àlè àti ọ̀nàrẹ́bù adédèjì ní òkè ogun àti àwọn akọ ààbò míì ní ìpínlẹ̀ ọ̀yọ́ náà ló sì di ìbẹ̀rù bojo fún wọn wọ́n ní àtẹ̀jáde ọ̀hún tó wá jẹ́ kó di mímọ̀ wípé ní ti tàwọn o kò jọ àwọn lójú o wọ́n ní ìṣe wọn ni ìwà wọn sì ni o pàápàá jùlọ àwọn olóṣèlú tó bá jẹ́ wípé ayé ò fẹ́ mọ́ gba tiwọn mọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ o wọ́n ní àwọn olóṣèlú tó bá dàbí ẹni wípé omi ti ń wọ̀yan rìn wọn lọ gẹ́rẹ́rẹ́ o ò ní wípé àti àwọn olóṣèlú tó yẹ pé ó dà ní pé àwọn èèyàn ti fẹ́ mọ́ padà lẹ́yìn wọn ó ní àwọn mọ̀ dájú o wípé àwọn olóṣèlú kan ló wà nídìí eléyìí ó ní pàápàá jùlọ àwọn kan láti igun ẹgbẹ́ òṣèlú apm o ó ní torí wípé bí omi lẹ ń gbèrò bí wọ́n ṣe tú jáde tí wọ́n ṣe àtẹ́wọ́gbà ọ̀nàrẹ́bù adédèjì ní àwọn ní ìpàdé aráàlú eléyìí tí wọ́n ṣe o fún àwọn ọ̀dọ́ ní ìlú saki ìlú ògbómọ̀ṣọ́ ìsẹ́yìn àti ọ̀yọ́ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀sẹ̀ yìí ó ní ó jẹ́ ohun ìyàlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ẹgbẹ́ alátakò wọ́n ní ikọ̀ olùpolongo ìbò yìí náà ló tún wá sọ síta gbangba yàǹyà o eléyìí tó sì tún fi ìdí rẹ̀ múlẹ̀ wípé sẹ́nítọ̀ àlè àti ọ̀nàrẹ́bù adédèjì náà ni wọ́n ní ìbọ̀wọ̀ púpọ̀ púpọ̀ fún àwọn èèyàn rere òkè ogun o ó ní bẹ́ẹ̀ sì ni wọ́n fi ìgbà kan báyìí kó ìyàn wọn kéré ó ní ṣe ni wọ́n máa ń ṣe wọ́n bí ẹyin ojú ó ní wọ́n fẹ́ràn wọn púpọ̀ o bẹ́ẹ̀ sì wọ́n ní ìbọ̀wọ̀ eléyìí tó lágbára wọ́n ní fún wọn gẹ́gẹ́ bí àwọn èèyàn òkè ogun gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ ẹni yì láwùjọ ó ní kò sí irú àtakò kankan eléyìí tó lè wáyé tàbí rí ìròyìn àtakò kankan eléyìí tó lè wáyé o tó lè mú kí àwọ̀ tàbí wàhálà kó bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọn èèyàn òkè ogun àti ẹgbẹ́ òṣèlú apc ó nítorí wípé àwọn tí wọ́n jẹ́ olùdíje yìí náà ni wọ́n jẹ́ èèyàn gidi bẹ́ẹ̀ sì ni wọ́n ní ìbọ̀wọ̀ púpọ̀ fún àwọn olùgbé àti ọmọ bíbí òkè ogun ó ní wípé àfojúsùn eléyìí tí Sharafadin Ali àti Adédèjì tòun ti kọ rẹ̀ tí wọ́n gbé lọ́wọ́ eléyìí tí wọ́n pè ní ahead òun náà ni yóò sì jẹ́ kí ìdàgbàsókè kó dé bá ètò ọ̀gbìn ìgbáyégbádùn aráàlú ìdàgbàsókè àwọn ọ̀dọ́ ètò ẹ̀kọ́ ètò ìlera kí ó dé bá ò ní àmúgbòòrò ńlá òun náà ni yóò dé bá ó ní ẹjẹ́ ká wò ó ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ gíga eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ọ̀gbìn tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí tó ṣẹ̀ ṣe ìdásílẹ̀ rẹ̀ lókè o bákan náà ni ilé ẹ̀kọ́ ọ̀hún ó tún wà fún ìmọ̀ ẹ̀rọ òní àti onírúurú àwọn iṣẹ́ àkànṣe eléyìí tó ń lọ lọ́wọ́ ní òkè ogun nípa ti àwọn ọ̀nà onírúurú tó sì jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú apc lábẹ́ àkóso ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí òun náà ló fi ń ṣe gbogbo eléyìí ó ní gbogbo àwọn eléyìí ńkọ́ náà ni ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó sì mú àgbéga dé bá àwọn olùgbé òkè ogun ó ní eléyìí náà ló sì ń fìdí ẹ̀ múlẹ̀ wípé òkè ogun ńkọ́ ìkan gbòógì báyìí ló jẹ́ ní ọkàn àwọn tí wọ́n jẹ́ adarí nínú ẹgbẹ́ òṣèlú apc o fún ìdí èyí ó ní àwọn wá ń rọ gbogbo àwọn èèyàn dáadáa ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n ń gbé ní òkè ogun kí wọ́n tètè ṣe kíni o kí wọ́n tètè máa fi ojú sọ́nà kí wọ́n sì máa wà ní ọkàn kan náà pẹ̀lú àwọn ìlànà ètò yìí eléyìí tí wọ́n pè ní ọ̀yọ́ ahead eléyìí tó jẹ́ wípé sẹ́nítọ̀ àlè àti ọ̀nàrẹ́bù adédèjì tí wọ́n gbé lọ́wọ́ tí wọ́n ṣe àmúlò rẹ̀ ní àsìkò tí elédùmarè bá jẹ́ kí wọ́n jáwé olúborí gẹ́gẹ́ bí gómìnà àti igbákejì rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ nínú ètò ìdìbò gbogbogbò tọdún 2027 ó ní àhesọ lásán lásán ní ọ̀rọ̀ tí àwọn kan sọ ó ní ìròyìn fasta fosto ni o wípé adédèjì ó fojú tẹ́ḿbẹ́lú àwọn èèyàn òkè ogun tó ó lágbára.
0: Bọ́lí rẹ̀ bá ń yọ̀, ẹja bá wọn yọ̀. Bọ́lọ́jọ́ bí bá ń ṣe ọjọ́ bí ẹja bá wọn jó, ẹja bá wọn dunnú o. Èyí ló bí bí ààrẹ fún ẹgbẹ́ Jericho Businessmen's Club. JBC, ìyẹn onímọ̀-ẹ̀rọ tún JW Gafar, FNCS, tó yẹ mọ́ àwọn ọmọ ẹgbẹ́ Jericho Businessmen Club, JBC, ti ń bẹ nílùú Ìbàdàn, tí wọ́n fi ń dáwọ́ ọ̀dùnú báyìí, pẹ̀lú Olùbàdàn ti ilẹ̀ Ìbàdàn, kábíyèsí o forí adé. Ọba Rashidi Adéwọ̀lú Àkànmọ́ Ládọjà Àrùsà Kínní, ìyẹn Olùbàdàn ti ilẹ̀ Ìbàdàn, bí wọ́n ti ní wọ́n ń ṣojú àbí bẹ́ẹ̀ náà sì tún ni ó pé ọdún kan báyìí tí wọ́n gorí àpèrè àwọn baba ńlá baba wọn. Wọ́n ní ẹgbẹ́ JBC náà ni wọ́n lu àsìkò yìí o láti dáwọ́ ọ̀dùnú pẹ̀lú Olùbàdàn ti ilẹ̀ Ìbàdàn pẹ̀lú ìgbìyànjú àti iṣẹ́ takuntakun tí Elédùmarè ń gba owó wọn ṣe láti ṣe ìgbélárugẹ fún àlàáfíà ìṣọ̀kan àti ìdàgbàsókè aláìlẹ́gbẹ́ nílùú Ìbàdàn. Bẹ́ẹ̀ sì ni látìgbà tí Olùbàdàn ti gorí àpèrè náà ni eku ti ń ké bí eku, ẹyẹ ń ké bí ẹyẹ, ọmọnìyàn sì ń fọhùn bí ọmọ ènìyàn pẹ̀lú iṣẹ́ takuntakun tí ń tọwọ́ Olùbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà ti ń ti ọwọ́ wọn jáde láti pasẹ̀ ìgbélárugẹ àwọn ìgbìyànjú tí wọ́n ń sà láti jẹ́ kí ohun gbogbo kó lọ dáadáa. Wọ́n ní àgbékalẹ̀ Ìbàdàn Community Guards, wọ́n ní ọwọ́ wọn náà ló ti wá. Bẹ́ẹ̀ náà sì ni àwọn nǹkan ìdàgbàsókè bíi gàárì Ìbàdàn ti ń ṣe ìgbélárugẹ fún ọrọ̀ ajé lápá bí. Wọ́n ní ètò yìí àtọwọ́ Olùbàdàn ti ilẹ̀ Ìbàdàn náà ló ti wá, tí sì ń ṣàfihàn wípé ẹsẹ̀ kùkú wa yìí ò ní grassroots ètò ààbò ó gbọ́dọ̀ tún gbópọn lápá bẹ̀. Ìdí rẹ̀ o tí wọ́n fi tún wò wípé ètò ààbò ó ṣe pàtàkì ìrónilágbára látàkàtà ọrọ̀ ajé ńkọ́. Wọ́n ní eléyìí náà tún wà ń bẹ tí ẹ mọ àwọn nǹkan ìdàgbàsókè ilẹ̀ Ìbàdàn. Wọ́n ní lórí ọkàn àyà Olùbàdàn ti ilẹ̀ Ìbàdàn, ọba Rashidi Adéwọ̀lú Àkànmọ́ Ládọjà Àrùsà Kínní, iná ló mọ̀ wá. Níbẹ̀ náà ni ẹgbẹ́ Jericho Businessmen Club JBC ni wọ́n ti wá ní èèyàn ò ní ṣerú eléyìí káwọn ọmọ mọ̀rírì wọn torórí adé. Ẹni àpẹ́lẹ́ ni Olùbàdàn ti ilẹ̀ Ìbàdàn, àwọn sì gbọ́dọ̀ bu ọlá àti iyì àtẹ̀yẹ fún wọn pẹ̀lú bí wọ́n ti pín ọdún kan lórí àpèrè baba ńlá baba wọn yìí. Wọ́n ní ìgbìyànjú tí Olùbàdàn ti ilẹ̀ Ìbàdàn tí wọ́n ń sà láti rí wípé wọ́n ń bá ìjọba, wọ́n ń bá wọn sọ̀rọ̀, wọ́n sì ń gbìyànjú láti rí wípé àwọn tí ọ̀rọ̀ bá tún gbẹ́rù gbàgbàgbà lórí ohun tó bá ní ṣe pẹ̀lú ìdàgbàsókè ilẹ̀ Ìbàdàn, Olùbàdàn ti ilẹ̀ Ìbàdàn ò dákẹ́ o. Bẹ́ẹ̀ sì ni àjọṣepọ̀ eléyìí tí yóò padà máa bí àlàáfíà láàrin àwọn èèyàn ilẹ̀ Ìbàdàn gbogbo. Olùbàdàn ti ilẹ̀ Ìbàdàn wọ́n ń ṣe ìgbélárugẹ fún. Wọ́n ní Jericho Businessmen's Club, wọ́n ní eléyìí tún wá ṣe pabambarì jù bí wọ́n ti ń bu ọlá ṣe ìgbélárugẹ fún àṣà nílùú ilẹ̀ Ìbàdàn tá a wà yìí, tí wọ́n sì tún rí wípé tọ́ ìdókòwò látún ìdókòwò ló sì ń ṣe kàmíkàmí ni fún wọn nílẹ̀ Ìbàdàn láti máa wá o, léyìí tí ó lè máa bí ìdàgbàsókè ilẹ̀ Ìbàdàn. Wọ́n ní gbogbo eléyìí làwọn fi gbé òṣùbà káre o fún Olùbàdàn ti ilẹ̀ Ìbàdàn lọ́dún kan tí wọ́n ti gorí àpèrè. Wọ́n ní ohun gbogbo rere iná ní ti wáyé o. Wọ́n ní ẹgbẹ́ JBC wọ́n wá fi àsìkò náà láti fi wo àwọn nǹkan rere tí ń ti ọwọ́ Olùbàdàn ti ilẹ̀ Ìbàdàn wá. Wọ́n ní eléyìí o àwọn fi eléyìí fi mọ rírì Olùbàdàn ti ilẹ̀ Ìbàdàn láwọn sì tún fi ń dáwọ́ ọ̀dùnú pé wọ́n tún pé àìdó kan lórí àpèrè àwọn baba ńlá baba wọn. Wọ́n ní ẹṣẹ́ ọba yóò jẹ́ kó pẹ́ o, àwọn àlàsìkò yìí láti fi ṣe ládùá o wípé Èdùmàrè yóò bani lọ́rẹ̀ ẹ̀mí Olùbàdàn ti ilẹ̀ Ìbàdàn yóò sì tún bani fún wọn lọ́gbọ́n òye àlàáfíà àti ẹ̀mí gígùn láti fi lo sáàlẹ̀ baba wọn láti fi lò ó pẹ́ o. Bẹ́ẹ̀ sì ni kí wọ́n tún lè fi ṣe ìgbélárugẹ fún àlàáfíà ìṣọ̀kan àti ìdàgbàsókè ilẹ̀ Ìbàdàn. Wọ́n wá ní ẹ bá mi ṣe kábíyèsí fọ́lùbàdàn o.
1: Kábíyèsí o.
0: Ẹgbẹ́ ti JBC. JBC ìyẹn Jericho Business Men Club. Àwọn náà ni wọ́n dáwọ́ dùnú pẹ̀lú Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn.
1: Ilé ti ya àbó
0: wa gun. Sá máa ilé. Èmi rò pé ká tó.
1: Bóyá ó fẹ́ fi àsìkò Edmund ó fẹ́ fi ṣe báyìí dè fún mẹ́gà. Tó wọ́n
0: lè wá gẹ̀ ìgbẹ́jú náà làlàfilà. Ẹ ṣe àdúpẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá wa dáwọ́ dùnú náà. Ẹ kí àdúpẹ́ o. Kúnlé ọmọ anífowó ṣe náà lórúkọ tèmi ojúlówà ní ìka ìpèsèntà yìí náà ni
1: ọmọ ọlọ́jọ́ bí òní
0: ọdọ ẹ̀ sí ọmọ ọlọ́jọ́ bí
1: òní
0: àbùkù ti ìrọ̀wọ́ brọ́dà
1: anyway happy birthday my J
0: thank you
1: jọ́ọ̀
0: yọ́
1: tẹ́miládé ẹ̀lẹ́kọ̀ òun náà lórúkọ títí ní o àwọn àlọ́bá yìí láti lọ rẹ̀ jọ́ka
0: ọlọ́run
1: àjẹ àmọ̀là àjẹ àjẹ yóò á tún dìde lé ẹjọ́ pàdé lágo méje alẹ́ òní lórí ètò òkè ìbàdàn ó dàbọ̀.
0: Ẹ ṣeun.

0: FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìn kí fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ láò ti gbẹ̀ẹ́ nù yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: After me, millions of naira shall locate us as we take part in the Million Text and Win promo.
7: Millions of naira shall locate us as we take part in the Million Text and Win promo.
8: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo,

0: your hustle for your moment. Turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
4: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
3: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kì í sú tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mo wó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cashport àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cashport níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa september 30 ni special independence cashport nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ stage gaming board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: It's where we find comfort in hearts that love. Love that's shared.
2: Shared meals like delicious jollof and chicken.
1: Made with Onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo riro, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with Onga.
3: That's why we say, let's go home. There's food at home.
4: Enjoy the taste of home with a newly proved Onga chicken flavor
5: kit. The taste of home.
6: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study underqualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or No. 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
7: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
8: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
9: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
10: Ìtẹ̀méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí èdú kan àti iyọ̀.
11: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
10: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
11: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
0: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kì í sú tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mo wó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cashport àwọn olúborí 1966 26 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni double winning cash pot. Níbẹ̀ ni cash yẹ ti ń sọ òpin ènìyàn di millionaire tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Lágelú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòun tẹ̀lú káàṣìẹ̀. Káàṣìẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
12: Hello, Superstars!
13: Are you ready for the smartest showdown of the year?
12: Kellogg's Superstars Quiz Show is back for Season 5,
13: where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg Superstar? The countdown begins. Don't miss a single moment.
14: Superstar Quiz Show!
15: Kábíyèsí o, Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, His Imperial Majesty, Aláyélúwà, Ọba Rashidi Adéwọlú Àkànmú Ládọjà, Àrùsà Àkọ́kọ́, ẹ máa kú oríire ayẹyẹ oníbejì yìí. Ayẹyẹ ọjọ́bí tó papọ̀ mọ́ tìgbàdé yín gẹ́gẹ́ bí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ni Olóyè Ibrahim Sherifdin Àkànwọ́ Adétúnjì, Mọ́gàjì Olúkù Sàlámúnigun, Ṣénkí kú oríire, Àkànmú, ọmọ Àrùsà márùn tìṣẹ́, Olúpọ̀ Àlélú nìyín, ọmọ Mólétén tẹ̀jọba, Mufalalaju Enímọ̀jẹ̀, òpèrí orí làápàtì aṣọ, níbi ìgbélé wa lọ, ọrùn làápàtì ẹlẹ̀kẹ̀, bèbè ìdílóbìnrin pàtì ọmọ bíbí inú sí, ọmọ yádọ̀sìn, yádèrè, yánú ọya tí yàgbó olóko. Ẹ wá ṣe o, ẹ ṣolúpò pẹ̀lẹ́, ẹni bá ṣolúpò pẹ̀lẹ́, a máa lówó, a máa bímọ. Èmi ṣolúpò pẹ̀lẹ́ ń tèmi, mo fẹ́ lówó, mo fẹ́ bímọ, mo fẹ́ níre gbogbo. Olóyè Ibrahim Sherifdin Àkànwọ́ Adétúnjì, Mọ́gàjì Olúkùsà Lámúnigun ló ní, ẹ ti ṣọdún èyí ná, ẹ ó ṣe ẹ̀mí sí nínú re gbogbo. Kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn.
16: Wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
17: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
16: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
18: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
16: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
18: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wẹ̀ kan lásán, àrò yìí kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣídì èdùkọ̀ àti iyọ̀.
4: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
3: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
4: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
5: Say after me, okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*4#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more.

ìbà rẹ ọlọ́run lókè ọba ọ̀gá ńlá kábíyèsí rẹ̀ lẹ́dùnmarè ọba ọ̀gá àgbà ọba tó ń tọ́jú oyún tóyún fi ń dọmọ ìwọ ló ní àwátà àfiwá ìwọ ló ní pé ká máa lọ pé kò ní sí nǹkan kan àtinilẹ́yìn kò dúró mọ́ tini gbogbo ògo fókàn dédé àsìkò yìí o torí pé tí paul bá ń gbìn tí àpòlò bá ń bomirin ìwọ náà ọba ló mú kí ìbí sí ó wà torí kí bí ò bá sí ọ kínní kan ò lè ṣe ìlú ọdún orin òkọ agogo ọdún sẹkẹrẹ ọta ìwọ ládùn tí ń bẹnu ọrọ tá ń sọ táwọn èèyàn fi sọ pé nítumọ létí ta ló lè bọ dúrúkọ náà kò sí o àfiwọ́ lọ nìkan ìwọ tó múrí jáde láti inú àìrí ìwọ náà ló ń fi tí olọ́lá dààmú àwọn alágbára tútù ọláàrẹ o ọba tó ní mímọ ṣe lọ́dọ̀ abiodun adéwọlé ló kọ mi mr w ńlọpọ èèyàn mọ ń pè mí gbangba làṣà ta lẹtọ ètò ní gbangba làṣà ta ó tún ti lé fùrùgbà gbòós sórí ìkànnì splash 105.5 fm tá a lé ti ń bọ sílẹ òfin báláwo ládùúgbò fẹlẹlẹ ńlẹ ìbàdàn ètò gbangba làṣà ta ń tún ní ṣe pẹlú ní tí láwùjọ lẹyìn ìlàmọ gbéyẹwò tún ní ọláwo ìlólóòtú ètò yìí bọsùn aláyàndé ìlàmójú ẹrọ tó wà lẹnu iṣẹ fún sáà tá a wà àwọn ọkọ ètò tájọ ń ṣe kúrò kẹrẹ lórí bí ó ṣe dá adé ọsùn tìmí lẹyìn adé ọrọ pìrìsẹńtà ọlánàṣẹ oyinkansọlá akínadé àdúà àti àwọn yòókù tó kíní tó kéjì dàǹdàrúkú ẹwà làájẹ sùn bò láti ṣe o lórí ètò gbangba làṣà ta fún tààrọ ìbọbá lára ó tún dọwọ rẹ ó yá ò tún wá gbàràdá láàárọ ìbí ìṣe rẹ.

0: ikini iwa latodo bale agboli amusan papa olalekan lawa oloye olalekan salawu alaga fun gugu ebi asiwaju mutalubi ojo adebayo zan asiwaju tege ati diaro mr maru babatunde salawu magaji fun gugu ebi amusan lapapo
1: Oya o njo woju oluwa fun iyanu iwosan itusile ati idande nla ninu aye re answers from heaven ti de o ipade oloso osu ti olorun gbe kale fun igbega ati idande re ti o ma waye ni gbogbo ojo saturday to keyin osu ni dede ago merin role iranse olorun ti olorun yo lo ni pastor taraki kwade olusuagutan agba ati the standing church international ipade yi yo ma waye ni ojo 24 osu kesan 2026 ni dede ago merin role gbegan ti ipade yi yo ti waye di dominion center 7b alfonso road sasha ibadan wa ki o si ri iyanu iwosan itusile ati idahun si o gbogbo ti o n woju oluwa fun ninu aye re ma bo ki olorun ba aye re pade lotun
2: when a woman ends a pregnancy people talk they whisper They point fingers. Before speaking, try walking in her shoes. Our elders say, Omwe niki buru kafi fun ekunpa. Sometimes she's a woman facing a serious health condition or struggling just to survive. Sometimes she's a young girl, confused, frightened, and alone, judged by society that never protected her. And sometimes the harm comes from someone she trusted, a father, an uncle, a cousin, even a brother. Behind every decision is a human story. A story deserving compassion, not condemnation. Let's talk. If it were you, your daughter, sister, or niece, what would you do? Compassion saves lives. Judgment and stigma drive women to take dangerous risks. Choose empathy, not judgment. Let's discuss. Call us on 0902-7770-177.
3: Oh boy, this catfish sweet oh. And I bet we bet influencer money at the take ball now.
4: Bet influencer, what be that?
5: Not so bere. Wo le shala ima panile ni lakoko akwejokpo itakuro sori la mwelebi mi. Oti eda, oti wubo wani fesi ni monse. Ono ni ami dani momiti she, Maggi native jollof rice. Ito wè kan lasan, are yè kan kò si lè nye.
6: Maggi stack ta ashe latare wa soya, alubosa adu chili, ati konofuru.
5: Onje ale ti dele, ema bo jeje, sabi ke ema warara.
6: Maggi stack yo so bo bunje ta ase do wara oto. Yo si tu so a koko no da koko mani bagbe. Oh, me and Maggi so good
7: together. Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
8: Flash FM 105.5.
9: So, a cabo pada lati oju oja gbangbala satale ngbo lori kan ni splash 105.5 fm mo ti bo card fun banki adebayo lori facebook ati adetayo taiwo ajibade tiwo lori facebook e lori mo si ai e drop comment ke like ke phone number yin be ehin o jo npe won ni awon kan ti mo wa kule won yi whatsapp dugbo ti awon ara dugbo mo pe ti won mo so pe awon wa ti won mo gbe ngogo esi ti pe number lekan boya ke to ba tun pe fanfani awon ti ba ni awon ti o ye kan wa ko le adugbo won sugbon ti won mo disappoint won ti le si mo papun faya ke to mo ba ba won ko e ba tun number pe lekan si
10: 08067945877 08067945877 08067945877 08035064823 08035064823 sọ̀rọ̀ sókè síta lélẹ̀ tó bá ti mú yàn bí tó dalẹ̀ sí tí ò tọ́ tí ò yẹ tí bá ti jà fọ́tò wọn tẹ́ ń dání lójú tẹ́ sẹ́ǹdẹ̀ sí wa ẹni yóò gba 100,000 nọ́mbà tẹ́ pèrè 09 1 0 9 0 6 6 0 9 1 1 0 9 1 0 9 1 okay 1 6 6 9 6 7 7 7 0 9 1 1 6 6 9 6 7 7 7
9: okay now mo n bi yin le ọrọ nipa ofin tẹ sọ lẹẹkan wipe awọn eyan o mọ ofin wo gan ilẹ n sọ n pa e gan.
10: Ofin túmọ̀ n sọ ni pe nígbà yìí a ti da àwọn elétò ìlú aláàbò ìlú a ti dà wọn síta ọlọ́pàá ni o di civil defence ni o àmọ̀tẹ́kùn gbogbo wọn láti dà sí ojú títì báyìí àtàwọn kan wọn tún wá sọ tún wọn ni wá sọ uniform so wọn mọ lọ káàkiri wọn mọ dó káàkiri pé ẹni tó bá ti dalẹ̀ sí tó ẹ̀kọ́ dalẹ̀ sí tẹ́ bá ti mú un bọ̀ n tí mo kàn ro ni pé ìlú wa náà ni gbogbo àìkàn kákàn máa rọ̀ wọ́n ká máa bẹ̀ wọ́n ẹni tó ń ṣe burúkú wọ́n mọ̀ pé n tó ń ṣe ò da so kán akàn ń bẹ̀ wọ́n à ń rọ̀ wọ́n ni kán máa try láti pa àwọn tó ń dalẹ̀ sí ojú títì mọ́ àbí ibi tí ò yẹ mọ́ àbí inú odò kò yẹ àwọn ẹlòmíà tún gbé agbébìn síwájú ilé rẹ̀ tẹ́ẹ̀dì bíi báyìí nílẹ̀ kan bíi á dẹ̀ tún kólẹ̀ síta á máa sún tó kò gbogbo eléyìí kò bojú mu kí wọn jọ káwọn aráàlú jọ ká fọwọsowọpọ
9: wọn lẹ ní mobile court tí wọn ò ti mọ gbẹgbẹ àwọn èèyàn tí a bá ti mú.
10: Ní àwọn àti ní wọn tó máa ti jáde nsìn wọn wà ní bus lọ́yà wà ń bẹ̀ tó bá fẹ́ gba lọ́yà ń bẹ̀ justice wa mi tí ó dájọ́ pé wọ́n mú ẹ báyìí báyìí báyìí ní time báyìí báyìí pẹ̀lú ìdánilójú ni o so wọ́n dẹ̀ máa fáìn kí wọ́n máa fáìn àwọn èèyàn tó bá ti ń ṣe n tó.
9: Ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
11: Ológun
9: oya pápápá.
11: Ẹ̀jọ̀fà wọ́n ní kí ìpẹ̀lẹ̀ ṣe bá bàjẹ́ kí lọ lódodo fẹ́ ṣe. Lórí ọ̀rọ̀ waste management ẹ̀ ń sọ yìí. Nígbà tí odidi state bá lò ní 10 compactors. Ẹ wo ìdó local government tí mò ń gbé ó comprise ológun ẹrú. Ẹ wo yẹn tó ń gbé lógun ẹrú. Ó comprise apẹtẹ. Ẹ̀tọ́ yẹn tó ń gbé lára apẹtẹ. Ó comprise àpáta ó comprise ọmíàdìo ẹjọ ṣé compactor kan lè ṣiṣẹ́ ńbẹ̀ yẹn ẹ tún wá sọ pé wọ́n fi tipa kúlẹ̀ wọ́n fi tipa kúlẹ̀ wọ́n fi caster náà tipa tipa ṣì lè kúlẹ̀ tó pọ̀ díẹ̀ wọ́n fi caster kúlẹ̀ ṣé bí contractor lápè wọn kí ló dé táwọn contractor lè fún àwọn contractor ní specification.
9: Tẹ́ ẹ bá wá gbọ́ nǹkan tí wọ́n sọ lẹ́ẹ̀kan wọ́n sọ pé ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ làwọn máa kó àwọn compactor wọlé sí pé àwọn kan fẹ́ẹ́ bẹ́ speaker lẹ́ẹ̀kan ni wọ́n ti sọ ẹjẹ́ àkùtù ọjọ́ ti lọ mọ́ bínú mo fẹ́ end the session yìí ẹ fún wọn ní ọ̀rọ̀ ìdánilójú yín wípé gbogbo àwọn kùdìẹ̀kudẹ táwọn èèyàn ń rí wọ́n fi capital kúlẹ̀ wọ́n fi tipa kúlẹ̀ nkankan yóò dópin àwọn èèyàn ń sunlẹ̀ wájú ìtálé wọn nkankan yóò dópin àwọn èèyàn yẹ kán wá gbélẹ̀ wọn ò ní gbélẹ̀ yóò dópin ẹ bá ń fún ọlọ́run ìdánilójú láti ṣe
10: ìjọba kúrò. Mo fún ọlọ́run ìdánilójú pé pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ ọ̀gá wa olùmọ̀ ẹ̀rọ olùṣèyí Abiodun Mákindé pé tọ́gà wa sọ pé trust me trust wá tí ló ń bá ṣe nǹkan a ṣe ni. Kò sí LOBD ní gbogbo àgbẹ̀ tó bá ti ní yes yes ni kò ní yóò padà bí tó dẹ̀ máa wà náà lára ó ní bíbélì ní èké lọmọ ọ̀dọ̀ tó ní àmì ọ̀gá rẹ̀ so àwa náà ní àmì ọ̀gá wa pé dájúdájú àwọn nǹkan ń bọ̀ tó wọlé gidi gan ọkàn pé torí pé ètò ìṣèlú yìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ni àwọn nǹkan ń bọ̀ tó wọlé gidi sọ pé nígbà tó wọn mọ wọnú agbolé gan wọn mọ wọnú agbolé wa.
9: Ọ̀dà ẹ ṣe àdúpẹ́. Ẹyin ọ̀ pàtàkì lọ́wọ́ yín alága fún àjọ tí mójútó ìkólẹ̀ kódọ̀tì nípínlẹ̀ Ọ̀yọ́ Ọyọ́mà ìyún ẹyin Waheed Adeniyi Akanbi aka Irọ́ ni àwọn èèyàn máa ń pè wọ́n nígbà tí wọ́n ń bọ̀ wọn nìkan wá mo rí engineer Adewale Afolabi general manager Alhaji Aborode director of environmental health service àti Mr. Williams Olaniyi PA to the chairman Mr. Wale Akerele media officer mo kí yín púpọ̀ ẹ ṣeun àti Mr. Olaniyi Mansuru àwọn tí wọ́n tẹ̀lé alága wa ẹ ṣe àdúpẹ́ ojú òní tì yín ó yá ẹ jẹ́ àǹdá tọ́mì bọ̀sún ọwọ́ rí àmúlélẹ̀ alédo kejì ni ó gbórí wọlé ní ìsìn ẹ̀ ń lẹ́m̀bẹ̀ ẹ̀ kú kalẹ̀.

0: Victor e kaabo pada lati oke lohun ehn gbangba la sata o ti wa fona soju kekeke bayi ibi ta de yi ni atin gbalejo Ibrahim Abiola Iyola Olayode aka Dudu Alubarika awon ni candidate egbe oselu APC fun Ibadan South East North East Federal Constituency e kaabo si ori eto isa
1: olotu e ka san se dada la bale
0: adupe salafia leyin na wa
1: adupe folo
0: mo ri pe e ti kokko contest fun state assembly ninu obo to koja ko to de asiko ta wa yi se ibo 2023 so na ni gba kokote ko jade ninu oselu abe ti jade ri before then ko to di bi ta de
1: o ti se die ti atin jade mo le so pe eketa ti mo ma jade fun eto idipo lele ni 2019 cycle o ni pe ka te so pe mo ti je omo egbe APC proud to kinto so pe mo jade lati gbe pe mo fe gbe bible so igba ta jade ngba yen as of rep don ni a jade fun ninu APC ngba yen
0: 2019 okay
1: so pelu bi nkan se lo ngba yen no ba so pe ka step it down tori nkan ti o n lo nu ngba yen pe oja baba lam ni antan ngba yen pe oni mo se step no se ni ki step down gba yen to fun as of assembly adeberia ni yan lo iyan lo bo se lo ni iwa to tin di 2023 mo jade fun as of rep to ti Timothy intend lati jade fun on gba yen ade jade olon de kadara bi eto na se lo ko to wa di pe
0: so ko e pada gba ticket inu akodu fun state assembly e so yun o
1: mi o gba ticket inu akodu fun state assembly mi o run fun as of assembly inu akodu
0: be se e se akodu ngba yen
1: e mo tele oga mi
0: Adelabu
1: a je lo si inu akodu na briefly ni and
0: so lati gba te ti wa contest ni 2019-2023 se won fun ticket ngba kankan abi gba kokko te ko gba ticket re
1: igba kokko si ma ko gba ticket lele
0: tabi se le duare ta gan ni Dudu Alubarika e salaye ara yin fa won ti te ngbo yin fun gba kokko ti o mo yin o ma gbo le bo ni tan baba yin ise ki le se
1: oruko mi ni Ibrahim Olayode Iyola ti mo je omo bibi ile anla mole ni isale jebu ni bad omo baba wa Iyola ni mo je ni ile anla to ma pe ni baba olomo pupo mo lo si ile iwe ni St David primary school to wa ni Kudeti igba ti mo kuro nbe mo lo si ile iwe Loyola College to wa ni North East ni Ibadan ti mo lo fun secondary education mi owa ti mo kuro nbe mo lo si University of Ado Ekiti ti won pe ni Ekiti State University nsin where I read economics mo ti ka economics so igba ti mo pari nbe mo ra nu gba mo travel lo si ilu America ti mo ti lo se masters in business administration MBA in global management kete ti mo de pari mo ri ise si PepsiCo a Fortune 500 company mo ise nbe briefly fun bi orun kan ti die mo a bere ise ara temi to je logistics ti mo nse ni ti mo bere la ni 2005 so ibe ni on la fi bere pe adale ise ti wa sile. From there ni on grow into other things, to real estate, to automobiles, and ati bebe lo.
0: Aha, to ra won eyan kan ti n gboru dalu bare ka won wo pe ah ibolokun yi ti ro won ni buko wo nbe lowo yin won wa le mo nawo bi en tin tewo pe koro mo la da bi to spot pe se ki le si gan in lo de n bere ba won. So awon ti an wo pe ni buko wo lo won le mo pe en se real estate ti o en se automobile ki ti pe kan ki si pe si mo te laptop la ni oru eyin si mo se legit le se abi be ko
1: be ni di record en wa nbe a kan wa polowo bi ni
0: e mo polowo e mo polowo e mo polowo
1: ten to ba fe rale mo si ni le la gudi mo le nbodi ja ti
0: a ni damu
1: don tan ti mo fe tan sin
0: bo le si wa se te fi ri ticket gba tori awon kan ti n pariwo asadi ti popular gan ta ti o pe abo ni o bo si lowo afi ba se gbo to ko du alubarika mo ya bo le se te fi ge asadi tori o da po ni awon eyan ti mo nse daada fun ti mo n pariwo re awon eyan si pariwo ti yin bi ti e kilode
1: oni ibi ti oni kin se so you right we won to jele en te mi le so pe te yan ba n dj anu le mi ri gba lori nkan to wa nle egbe lo dibo fun mi egbe lo soro ti mo le fi wole seri politics you can say it's a game. Sometimes I will call oja. Te ba ni ki awon kan pariwo pe enikan ni pe bo se iya to ko seyin ni ibi teyin ri mo ni te ba wo ni agbegbe mi awon na pariwo pe ani dudu ni ise olorun de ka waye. So gbogbo siwaju gbogbo anu ni
0: sẹyìn àti ẹwà jọ wà ní báyìí àbò fẹ báyìí fàájá.
1: Ọmọ ìyá mi ni Shakira
0: kò fàájá.
1: Ebi mo ṣe
0: ẹgbẹ́ kùndùsì fún
1: mi ò mọ ewé lẹ́pẹ́ ń kùndùsì
0: ẹ sọ pé kudos to you.
1: She's
0: bóri èyàn sportmanship
1: èyàn mi dáadáa ni she understand. Ọmọ ìyá mi ni so kò sí nǹkan tó jọ fàájá ń bẹ ṣe àwọn pé eto dibo ta ba fa lọwaju ta ba fọ lọ sẹyin awo eyan kan naa lo ma ja si. So emi ati a le ma sọrọ kò sí even kan kíbo yẹn gan to waye gan ọlọrọ mi ni. So
0: tori awọn awọn bikan kan to jẹ pe awọn tawọn naa jẹ contestant wọn gbe candidate lọ kọọtu tori pe nuhun odun si. So loyin Ibadan South East North East Federal Constituency kò sẹnikan to gbe dudu alubarika lọ kọọtu
1: kò sí to jẹ ọmọ ya gbogbo wa lati kede lẹ
0: gbogbo ogun fọlọ.
1: Nínú àwọn tẹ́ ń sọ gan broda mi Ibrahim Lasisi Oja sọ pé òun náà jáde ó yẹ ká jọ wá ni but information tí mo pass fún mi ò tètè fún wá ní òun wà kọ́rọ̀ pé bá a ṣe ń ba lọ gan ó lè dé bá wa lẹ́nu ẹ̀. So kò sí
0: ojú kan nirú lápanú pọ̀ sí
1: bẹ́ẹ̀ni oya ilé wa ti wà lójú kan
0: oya ẹja dókè lọhùn ká gbòpò olówó ọjà dúdú alubarika fasosa gbowórin Ibadan North East South East Federal Constituency 2027 bó lẹ ti ṣe báyìí agbowórin sẹlẹ kejì lọwọ ẹyin ṣẹṣẹ fẹ lọ bẹ ọlọwọ mọ sànú yín yóò mọ báyìí ṣe ẹja lójú ọjà kí ni strategy tẹ ṣe tẹ fi win ni agbowórin bó lẹ ti fẹ ṣe báyìí ó dẹ jẹ ìpolówó ọjà náà mọ n padà bọ ẹyin tẹ ti ń ṣe ààrẹ ẹ mọ drop comment lórí Facebook Splash FM 105.5 Ibadan ẹ mọ fi nọmba yín bẹ kì í ṣe àyẹ̀lọ rẹ̀ bó káàdì fáwọn èèyàn bíi mélòó kan mọ́ padà bọ̀ ẹ̀ lẹ́m̀bẹ̀ ẹ̀kú kalẹ̀.
2: Flash FM 105.5.
3: Dúdú dé, àlùbáríkà dé. Ẹ̀yin èèyàn mi lẹ́kùn ìdìbò àpapọ̀ Ìbàdàn North East South East Federal Constituency. Ṣé ẹ mọ̀ wípé ẹni tí ò daṣọ fún ni tọrùn rẹ̀ lákọ́kọ́ wò Ibrahim Ọláyọdé Ìyọlá ò tí ìdọmọlé ìgbìmọ̀ aṣojúṣòfin tó fi nípa lẹ́kùn ìdìbò rẹ̀. Díẹ̀ lára àwọn ohun tó ti gbé ṣe ni àtúnṣe yàrá ìkẹ́kọ̀ọ́ 16 classrooms láwọn iléèwé lẹ́kùn ìdìbò náà, àtúnṣe àti ìrànwọ́ ilé ìwòsàn alábọ́dé, owó ìrànwọ́ fáwọn akẹ́kọ̀ọ́ àti àwọn ọlọ́jà, ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ńkọ́, ìpèsè kàngádẹ̀rọ ìgbàlódé pẹ̀lú àwọn iná tó ń lo ìtànsọ́rùn láti dẹ́kun ìwà ọ̀daràn. ọ̀daràn àtàwọn ètò ìdàgbàsókè lóríṣiríṣi. Ibrahim Ọláyọ̀dé Ìyọlá kúrò lẹ́ni tí òde lè gbìmọ̀ aṣojú ṣòfin káwọ́ gbéra. Ọ̀dọ́ tí òye òṣèlú yé tán ni ìgbáyé gbádùn àwọn èèyàn ẹkùn ìdìbò rẹ̀ ló jẹ́ lógún tó bá wá di.
4: Ọjọ́ 16 oṣù kínní 16th of January 2027.
3: Ẹ̀jẹ̀ á fi ìbò wa sọ̀rọ̀ ṣàtìlẹyìn fún Ibrahim Ọláyọ̀dé Ìyọlá gẹ́gẹ́ bí ọmọlé ìgbìmọ̀ aṣojú ṣòfin lẹ́kùn ìdìbò Ìbàdàn North East South East Federal Constituency lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC.
5: Oh boy, this catfish sweet oh. And I bet we bet influencer money they take ball now.
6: Bet influencer, what be that?
5: Simple. Join Betway, book your game and share your code with your guys. Every week, Betway go summon you 4% commission.
6: Chai, I bet sign me up.
5: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
7: Bọ́mọ̀ nìyẹn bá dájú ayẹyẹ tó lógun sọ́nà gbọ̀ngàn ọlọ́lá níbi ìgbàlejò Solam Event Hall. Ìjálàjà gbọ̀ngàn ayẹyẹ tí ò sẹ́lẹ́gbẹ̀ irú ẹ̀ lẹ̀ yìí, èèyàn bí ẹgbẹ̀rún kan ní ó jókòó nínú gbọ̀ngàn tó yáàyè tọ́yẹ inú ẹ̀ ń gbáyé. Ẹ tún lè búùkù half all. Gbogbo fàájì lẹ́mọ wò ó mọ̀ máa wòrán pẹ̀lú free wifi, icing room wà tẹ́ lè ṣe nǹkan mímu lọ́jọ́ sí ice block ń bẹ fún títà. Ààyè lọ ṣalalu láti ta tẹ́ǹtì gbàlódé tẹ́ bá lérò tó wà yàmì. Àwọn elétò àbò dúró ṣẹpẹṣẹpẹ CCTV ààyè gbọ́kọ̀sí tó tẹ́rẹ̀rẹ́. Àwọn apáta pètè ẹ̀rọ amúnáwá dúró korì. Gbogbo tẹ́ fẹ́ lójú kan ló wà. Tura tún ní Best Rock Universal Enterprises níbi tẹ́ ti lè má sọ̀ náwó yín àti Glam by Miss K tẹ́ ti lè kàtíkè wékèlè lọ́jọ́ ayẹyẹ. Solam Event Center ẹ ti ẹ̀ débẹ̀ wò náà kẹsẹ̀ rí ọ̀rọ̀ Annex 2 Block 7 Aláàfin Avenue Olúyọ̀lé Estate Extension Ìbàdàn 0803-807-4093. Solam Event Center ó kọjá bẹ́ẹ̀.
8: My guy, you know say Betway get plenty, plenty casino games for Naija. Over 400 games, aviator, blackjack, roulette, baccarat, slots, live casino. The list no definition. Eh? No matter what you like, it get there for you. Every game in one place. Join Naija's home of casino and win big today.
5: Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
2: Splash FM 105.5.

0: tó ẹ káàbọ̀ padà láti ojú ọjà gbangbala ṣátàlẹ̀ ń gbọ́ lórí ìkànnì splash 105.5 FM àlejò omi náà ni ibrahim ọláyọdé iyọlá aka dúdú àlùbáríkà candidate apc fún ìbàdàn north east south east federal constituency mo sọ kan lẹ́ẹ̀kan pé agbóhùn lẹ fẹ́ bá fà á bó lẹ ṣe fẹ́ ṣe tẹ fi rò pé ẹ jáwé olúborí máa gbóhùn lọ́wọ́ ohun ti ṣẹlẹ̀ kejì báyìí ìkẹta ló fẹ́ ṣe o ẹ̀yin ò sì ti débẹ̀ rí ẹgbẹ́nu sí máìkì.
1: ẹ ṣe olótú in tó wà ńlẹ̀ in tá a lè fi sọ̀rọ̀ ó pọ̀ ńlẹ̀ nǹkan tí a wà fẹ́ ṣe ni pé a fẹ́ give back to the community tó yẹ pé tó wò wá community tó yẹ pé àwọn ni wọ́n nọ́jọ́ wa community tó yẹ pé àwọn ni wọ́n kọ́kọ́ rí wa community tó yẹ pé àwọn ni wọ́n kọ́kọ́ fọ́ wa sókè ọ̀nàrúbọ agbóhùn àti rí nǹkan tó lè ṣe èèyàn dẹ̀ lè ṣèjọ agbára ẹ lọ so nǹkan tá a need
0: ó ti explore capacity ẹ
1: bẹ́ẹ̀ ni nǹkan tá a need ní ọ̀dọ̀ wa I need fresh ideas I need báwọn ìṣẹ̀lẹ̀ pé I need ẹni tó yẹ pé tó máa mú nǹkan tó yàtọ̀ wá sí kínní àti rí pé wọ́n ti ṣe débi tí agbára wọn dé nǹkan tá a dẹ̀ need nínú ẹkùn ìdìbò wa ó jù bẹ́ẹ̀ lọ so àwa máa dé àmọ́ nǹkan tí ó yẹ torí ọmọ àdúgbò ni mí ọmọ community ni mí mo yẹ sọ lẹ́ẹ̀kan pé my formative years inú ìbàdàn south east àti north east
0: ni now from community to the national stage to the global stage torí ẹni tó bá fi wọ national assembly ó ti wọ global stage o torí gbogbo plenary session ni wọ́n mọ̀ stream live o táwọn iléeṣẹ́ mọ̀wáwòrán mọ̀ gbé live o a sì ti rí ibi táwọn fídíò ti ń trend rí tí wọ́n sọ pé àìkọlọ̀ I want to kinní kan go no you will say that kinní kan ṣé kìí ṣe pé a tún lọ ní repeat irú ẹ̀ tó bá ti lọ di àìkọlọ̀ my name is honourable àìkọlọ̀ ṣé kìí ṣe pé tí fídíò tún mọ̀ trend.
1: ṣe rí ẹyin lẹ mẹ́nu lọ sí ibẹ̀ yẹn but ó fẹ́ dàbí ìbò ara ṣe understand but
0: no mi o dako enikankan mo ni bi mo ni global stage ni aso fun
1: ọmọ yoruba jọ ni wa ajọ yiyan na kini ni but ẹ jẹ ki n fi dayin loju yoruba program la wa ti ma de ni ki n ma da nibi o ma dabi pe abi ko mọ nkan to n so abi ko mọ nkan to n se kini
0: awe ti ma ni kẹ da gẹẹsi ilẹ
1: bẹẹni awe ṣe emilẹ ayayaya to ọlọrun aka amọ o le ye wa a si mọ sọ.
0: ṣe bẹ́ẹ̀ sọ pé amẹ́ríkà lẹ́yìn náà ti ṣe masters.
1: bẹ́ẹ̀ni
0: us ìrìtọ́ nílò náà síbò náà jẹ́ us army tẹ́tẹ́lẹ̀ ìyẹn kọ́ ló kọ dípà ìpẹ́ ẹgbẹ́ ìbò ẹlẹ́ níbẹ̀ kẹ́ mọ ṣe àìkọ́lọ̀ o.
1: ó yàtọ̀ sẹ́rẹ̀ àwọn us army tẹ́ ń sọ yẹn àwọn recruits wà láàrin wọn àwọn ó kàn dá yìí náà their servicemen their cherry.

0: tó ẹ káàbọ̀ padà láti ojú ọjà gbangbala ṣátàlẹ̀ ń gbọ́ lórí ìkànnì splash 105.5 FM ẹ̀yin tí ẹ fẹ́ gbẹ́nu sí ẹ mọ̀ lọ sórí facebook splash fm 105.5 ìbàdàn mo ti bó káàdì fún àjàó samuel láti orí facebook láti ṣe àì dáadáa ṣùgbọ́n ní báyìí dúdú àlùbáríkà ní ká ṣe give away àbí tí mò ń ṣòye ní táwa ṣe ni wípé ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá mọ̀ ń pa dúdú àlùbáríkà lórí facebook tẹ́ ẹ dé ìbàdàn southeast ẹ mọ̀ lọ sórí facebook báyìí báyìí ẹ lọ mọ kọ nǹkan ẹyọ kan tẹ́ ẹ bá mọ̀ ń pa wọn ẹ lọ mọ kọ síbẹ̀ sí orí facebook wípé mo mọ nǹkan báyìí ẹ̀yin ọmọ tẹ́ ẹ dé ìbàdàn southeast northeast federal constituency ẹ lọ mọ kọ nǹkan tẹ́ ẹ bá mọ̀ nípa dúdú àlùbáríkà bóyá lórí facebook ni àti tiktok ọ̀nà méjèèjì nígbà mu èèyàn mẹ́wàá tó bá mọ̀ ń pa dúdú àlùbáríkà 5000 nìkọ̀ọ̀kan àbí tí mò ń ṣòye nǹkan tó ń kálukú bá ti mọ̀ tẹ́nìkan bá ti sọ nǹkan kan pa rẹ̀ kẹ́lómi mọ́ tún sọ nǹkan yẹn mọ́ o àwọn nǹkan náà dẹ̀ ti sọ lórí ètò ẹ mọ́ sọ̀yún mọ́ wọn lọ sí kinní kan primary school high school ẹ mọ́ sọ̀yún mọ́ ok mo mọ bíbọ̀ ọdún wọn wà ní junction bíi báyìí báyìí ẹ lè júwe bíbọ̀ ọdún wọn tí wọn mọ ibi tó wà ẹ lè júwe ibi tí wọn nílé iṣẹ́ sí ẹ sáàmọ sọ mo mọ ìyàwó tẹ́ni mo mọ iyọmọ tó bí mo mọ kọ bàbá rẹ̀ ẹ mọ tẹ́ bá fi lè mọ nǹkan ẹyọ kan nípa dúdú àlùbáríkà tí ó dẹ̀ confam pé lóòótọ́ ń tẹ́ wí ẹ gbà á ẹ lọ kọ́ sórí facebook báyìí báyìí èèyàn mẹ́wàá 5000 nìkọ̀ọ̀kan kò dẹ́ bó ti jẹ́ kò dẹ́ bó ti lóun ó jẹ́ facebook splash fm 105.5 ìbàdàn tiktok at mr dobue aladitu mcpa ojú òkú méjì tẹ́ lè gbà láti jẹ ìrìn tí mo mú wà nù iyun bẹ́ẹ̀ àwògede ń gbé kí n tó lọ síbi nǹkan tí mo sọ pé kẹ́ ẹ kà lẹ́ẹ̀kan bóò ni àárín ẹ̀yìn àti mọ́gàjì isiaq ajibọlá àrí òkúta torí mo rántí pé aspirant làwọn náà ẹgbẹ́ nu sí máìkì
1: mọ́gàjì
0: isiaq ajibọlá àrí òkúta
1: karole o tí wọ́n bá ń tọ́ máa ń gbọ́ wa
0: wọ́n ń gbọ́ mo ti rí ẹ̀ sáwó sì sí mi
1: torí èèyàn ọ̀gá mi ni kó tó di pé ètò ìbójọ papọ̀ but I can tell you categorically pé ìbájọṣepọ̀ tó dánmọ́rán ó wà ní
0: ọ̀gá yín ni ṣùgbọ́n ẹ sí ọ̀gá yín lẹ́yìn ní primary.
1: Mi ò sí ọ̀gá wa lẹ́yìn ọ̀gá mi ló ní pé nínú àwọn ọmọta wa lẹ́yìn iná pè mí tó ran mi iṣẹ́ àwọn náà fi iṣẹ́ ran mi.
0: ọmọ ọgbọ́n ó dà ẹ já kò lórí èèyàn ìṣẹ́jú márùn-ún ẹ ṣàpèjúwe ara yín ẹ sọ̀rọ̀ dáadáa ń pa ara yín ẹ polówó ara yín fáwọn aráalé.
1: Ẹ̀wọ́ olótù ẹ ṣe ẹ̀yin náà ẹ máa mọ̀ sọ. Ọlọ́run agbàdúrà tí yín náà ṣe rí tí n bá ní kí n jókòó síbi I'm not going to sit and tell you that I'm perfect but nǹkan tí mo lè offer yín ni pé it's practical representation and quality representation ni mo lè fún àwọn ara ọ̀dọ́ wa láti orí education lọ sí infrastructure and láti bẹ́ẹ̀ lọ. But kó tó di pé mo digress a little bit kí gan ni house of rep kí ni ó stand fún nǹkan tó entail making law making it entails law making and it entails representation ati oversight ati bebe lo so fun mi ti mo fe represent wa ni ekun idibo wan bi nkan ti mo le assure awon eyan wa ni pe mo ma lo ja fun eto wa tori pe pelu bi nkan se ri oni pe it's not only when I say representation it's about pe networking too pe ki n wo pe ki lawon eyan mi need in terms of education kí n mọ ibi tí mo asáré sí tí mo lọ gbà wálé fún wọn in terms of infrastructure ibi tọ́nà wọn ò ti dá kí n mọ ibi tí mo asáré sí tí mo tún máa gbà fún wọn in terms of quality health most of our lára àwọn kan tí mo ti ṣe tí mi ò kà lẹ́ẹ̀kan òun náà ni rehabilitation of omíyalé health center àwọn ibi tí irú àwọn health center wà tó yẹ pé wọ́n ní ìdàmójútó àbí àwọn ibi tí àwọn hospital tó yẹ pé fọ̀ sí constituency tó yẹ pé wọ́n ní ìdí ìrànlọ́wọ́ láti lọ gba nǹkan wá bẹ̀ fún wọn tí mọ̀ pé ok o a ní ìdí nǹkan bíi kágbá fún wọn ṣé rí òṣèlú ilé ó ti kọjá káyé a máa sọ pé à ń pín solar ni kon kakiri abi am provide bowl ni kon kakiri temi ni pe ma you know lore kore mo ma joko pelu awon community people awon ton wa ninu agbole wa pe okay ki gan ni e fe ki a se fun yin ki gan ni awon na mo bi ti bata tin ta won lese mi kan le so pe okay o e fun mi ni bo ibomi wa to e pe bo gan kono need kan gano need ati be so a ma joko pelu awon landlord wa awon ton wa ninu adugo wa pe okay kini nkan te fe nbi ki le fi pe ijoba le se ma de lo mo ma lo gba fun ise mo pe as of rent it's all about representation so awon nkan ti a ma se fun awon ara adugbo wa niyan pe ka represent won dada ka wo awon nkan ton need ka mo wale fun won ka lo ba ka lo ja feto won ka gba ka mo wale fun won
0: e si mi seju meji e ti soro bill ati mo san kankan o Billy wo le fe sponsor mo se wo le fe move ki le ti te fe move mo se le lori ki le fe sponsor Billy lori
1: seri
0: o ko so du kan atabo
1: ta ba ni pe kan ma so pe okay beauty a fe sponsor lele you know seri education is part of the kini te pe only the ka look into critically and I will tell you ni ara won retain mo lo si bi kan mo ba won oluko kan so won je ko ye mi pe awon mo wa sile iwe te pe won ni iwe ton fe fi konkon ara won nkan to ba mi amode ran tin gba ta wan wa ni ile iwe ngba yen bo se fun wa ni bo se fun wa ni textbook non fun wa ni awon ita le fi konkon e ma romo mi o n lo sile iwe inu nylon lo ma di awon kine fun imi gan ko te ni iwe to n gbe lo so gbogbo ran kan ma ye pe okay awon bi nkan ton ya awon ton ni di iwe ati pin iwe fun won ta ise exercise book lo fun awon ton ni school bag ati fun awon ta le fun ati bebe lo so you know it's sheri ele nkan ti awon eyan wa ton ni e ma ro mo mi te bara aso to wa lorun e ko ni wa fit lati lo si ile iwe omo mi gan o ti jeun she understand so gbogbo awon nkan ba yen ni a ma look into gbo ke nkan ton need nbi la ma fun sin cause a le ma fi ogun nunu ka fi ma wori fifo nkan ti o ba je mohun la ma mu lo ba ohun ati bebe lo so awon nkan ta fa se ni ko kan se pe a kan ma lo nkan ta bari la ma mu a ma lo sinu adugbo wa pe oke o kini FNB
0: bangbagu ojo ti pe bangbagu e seun
1: gan
0: ehin awon eyan so wi pe ẹgbẹ APC gbòdì láìláì pọn gbá pé àwọn ti rí ìṣèjọba rí látọ̀dọ̀ ṣèyí Mákindé àti ẹgbẹ APM pé APC ò lè eégún yóò lè sẹ́ńlẹ̀ ìmọ́ àwọn kan fọwọ́ tọ́lẹ̀ la pé kò sí ní dí APC mọ́sẹ̀ pé gbogbo tó wá gbà làwọn ò bá yín fi kún un bó lẹ ṣe wá rò pé ṣe lè ṣe nínú ìjọba tí ṣèyí Mákindé ti ra gbogbo àwọn aráàlú torí pé àwọn èèyàn fọ́ fún ṣèyí gan o wọn ní ṣèyí ni starboy pàwọn òrìrú ẹ̀rí o pé ifá ọ̀dà kóhun títí sí ń dọ́dà míì bẹ́ẹ̀ pé kò sí pọ́ọ̀tù kankan bàdàn mọ́ ń san owó oṣù ń san gratuity ń san pension pé àwọn tó wọ́n ní olóṣòkú àwọn dalàyè pé àjùmọ̀ sọ pé irọ́ àlàyé ò tí gbé wà mọ́ fún kùlówó wọ́n ní ṣùgbọ́n ṣèyí Mákindé ó sì so òkú àwọn dalàyè àwọn pensioner wọ́n mọ̀ ń fọ láwọ̀ ọ̀dù ni pé starboy lọ́mọ bó lẹ ti wá fẹ́ ṣe nínú APC àwọn àìsàn pàwọn ò fẹ́ gbúre APC mọ́ bó lẹ ti ṣe báyìí.
1: Sẹ́rí tẹ̀sán yẹn bóyá ẹ̀yin ò ṣe ẹ gbé Ìbàdàn ni torí orin tí ó ń lọ nínú Ìbàdàn ó ní pé lẹ́yìn APC tún ni so ibi tí ẹ̀yin ti ń gbọ́ ìyẹn kò yé mi tó and tá a bá ní ká wo ìjọba tó wà ń ta yìí ẹnu mi gba wọn ṣe dáadáa o bẹ́ẹ̀ ni.
0: Ṣé yóò ṣe dáadáa?
1: Ẹnu mi gba wọn ṣe dáadáa.
0: Ẹ wọ̀n dáwọn aráàlú sùn wò yín.
1: Ṣẹ́rí nǹkan téèyàn bá ibi téèyàn rí náà rí mọ́.
0: Ó yá yàtọ̀ sí sákúlà ròdù yàtọ̀ sí ọ̀rọ̀ sákúlà tí wọ́n wọlé àti pé wọ́n fi dísù power generator ẹ̀ sọ nǹkan míì tí yóò ṣe dáadáa. Àtọ̀rọ̀ local government tó ná mi lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ sọ nǹkan mi.
1: 50 billion tán fún wọn bódì ìjàbọ náà kò sí.
0: Wọ́n ní 30 billion làwọn gbà.
1: Àti 30 billion àti 50 billion. Ẹ lọ bèèrè lọ àwọn tí mo ní àwọn tí mo láwọn ọ̀rẹ́ tán nínú nílé ibi tí kinní
0: rẹ̀ ti ṣẹlẹ̀ náà. That's just mundane gan. Kúrúfù ká ti sọ pé wọ́n gbowó gan. That's just by the way 30 billion owó tán gbà sẹ́yìn wá ní ohun àfi ṣe dáadáa.
1: Ọ̀gá.
0: Kí ló ń pè ní governance?
1: Sẹ́rí inú
0: tẹ́lifásọ̀gbọ̀n.
1: Sẹ́yìn nìkan
0: ẹsùn nǹkan mi ẹsùn nǹkan mi
1: ṣẹ́rí ìtàsọ̀yìn náà
0: eyo kan te mo nenu 30 billion
1: eni suru e seri e so pe eyin na ti mention kan sin yen ni local government autonomy
0: ko so autonomy bi kankan na Nigeria
1: eni suru ke gbo mi sir se understand sir seri when you talk about local government autonomy awon ijoba olosunmo awon ara aluju awon wo lori wa tanju se understand so awon yen sin local governments of autonomy governor Shemakinde were against it now and it's cherry ninu bo sha for rapid development there has to be a local government autonomy channel cause awon no mo bi ti bata tin ta awon ara community ton ti mo bi ti bata tin ta awon lese so tabani pe ki kama ko ti nse ko nse awon enikan awon ti awon mo le so pa awon ton fi aje nu bodija so mo asado afun joba ni egbowo won ele lo fi e lo fix e ko si fix deposit ni she first man bi ko no ko si you know ko to di ti fa o se ba ti o ba to asiri won won so pa won gbowo na awon ti e lo bere nkan ton se fa awon to wa ninu bodija na owo ton ni kan fi tun awon eyan se kan fi empower awon eyan won se odaju na peru yen
0: odaju na peru yen
1: odaju ni
0: bosun ja polowo oja ngba n ba pada de dudu alubarika senator biboru na pe guban to ya kan de tin bo le se fe polowo sa fa le ta ra lo fi dibo fun won senator biboru ni won ni ko se nkankan mo nbo e ku kale
2: Flash FM 105.5
3: So my son, welcome to the Kalangulo Shrine. The gods are with us. What can I do for you?
4: Baba, you have to save me, oh. Somebody they do me, oh. They do me with
3: you. You say waiting?
4: All my goats and chickens don't finish. Guy, he do me.
3: Ah.
4: Then my business don't bafuka. Chai, he do me.
3: I see.
4: My pikin way they do well before don't start to they fail for school. The witch do me, oh.
3: Ah.
4: And I even sick self. I think say him give me HIV.
3: Eh? No.
4: What do you mean, Baba?
3: No way anybody fits use witch give you HIV. They did not they fly for air. If anybody tell you that one, now lie them talk. Because witch no fit give person HIV.
5: No matter how the wind strong, nobody fit give or carry HIV from witchcraft.
6: Ìdìbò àpapọ̀ Ìbàdàn Northeast Southeast Federal Constituency. Ṣé ẹ mọ̀ wípé ẹni tí ó daṣọ fún ni tọrún rẹ̀ lákọ́kọ́ wò Ibrahim Ọláyọdé Ìyọlá ò tí ìdọmọlé ìgbìmọ̀ aṣojúṣòfin tó fi nípa lẹ́kùn ìdìbò rẹ̀. Díẹ̀ lára àwọn ohun tó ti gbéṣe ni àtúnṣe yàrá ìkẹ́kọ̀ọ́ 16 classrooms láwọn iléèwé lẹ́kùn ìdìbò náà. Àtúnṣe àti ìrànwọ́ ilé ìwòsàn alábọ́dé, owó ìrànwọ́ fáwọn akẹ́kọ̀ọ́ àti àwọn ọlọ́jà, ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ń kọ́, ìpèsè kàngádẹ̀rọ ìgbàlódé pẹ̀lú àwọn iná tó ń lo ìtànsórùn láti dẹ́kun ìwà ọ̀daràn àtàwọn ètò ìdàgbàsókè lóríṣiríṣi. Ibrahim Ọláyọdé Ìyọlá kúrò lẹ́ni tí ò délé ìgbìmọ̀ aṣojúṣòfin káwọ́ gbéra. Ọ̀dọ́ tí òye òṣèlú yé tán ni ìgbáyé gbádùn àwọn èèyàn ẹkùn ìdìbò rẹ̀ ló jẹ́ lógún tó bá wá di.
7: Ọjọ́ 16 oṣù kínní 16th of January 2027.
6: Ẹ̀jẹ̀ á fi ìbò wa sọ̀rọ̀ ṣàtìlẹyìn fún Ibrahim Ọláyọdé Ìyọlá gẹ́gẹ́ bí ọmọlé ìgbìmọ̀ aṣojúṣòfin lẹ́kùn ìdìbò Ìbàdàn Northeast Southeast Federal Constituency lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC.
2: Flash FM 105.5.
0: Tó ẹ káàbọ̀ padà láti ojú ọjà gbọ́ngbọ́lá ṣátàlẹ̀ ń gbọ́ lórí ìkànnì Splash FM. Ibrahim Ìyọlá aka Dúdú Àlùbáríkà ẹni à ń gbọ́ lálejò. Ó yá o, bó lẹ̀ ṣe polówó Sàràfá Àlì, wọ́n ní sẹ́ńtọ́ bí bọ́ọ̀dù ni.
1: Àwọn aláìmọ̀kan ni wọ́n á sọ pé ọ̀gá mi sẹ́ńtọ́ Sàràfá Àdéhùn Abiodun Àlì pé sẹ́ńtọ́ bí bọ́ọ̀dù ni. Ṣé rí the best candidate ni ní Ọyọ State still remains Dr. Sàràfá Àdéhùn Abiodun Àlì. You know, you cannot even compare him to any of the candidates out there. She understand? This is a person to ekpe who understand grassroots. He's a grassroots politician. She ekpe ni no romi. Ni no awon ko te ekpe emi go borrow lodo ni pe. Sheri Oselu ni pe en to mo nkan ta ra lu need nkan ton fe on la need bo ko nse eyan kan to pe ton kan lo mu lati bi kan to pe eyan kan wa fe se total ma agenda ta ma dictate fun. That's one, that's not what we need in our state. I need the ilosiwaju ilu oni I need. And te ba de ri Senator Sarafadin Abiodun Ali, you know, very responsive, articulate, and
0: so achievement e meta te mo ya to si billboard
1: te ba lo si itabale ni no ibibenruka bo ton se sibe o se wa nbe ton to mi yo nbe yala yala
0: odidi senator bo
1: eni suru eni sheri nkan ti mo so le kan ni pe mo ni nkan ti it sheri as a senator
0: se won le se won le se video ni kan so motion ati beat sponsor
1: sheri as a senator eto won ko ni lati ma awon lati ma gbe bo won le facilitate
0: ani mo soro bill ati motion
1: eni soro awon sheri te ba fe I don't have the records but I can tell you pe awon bills to won sponsor awon motion to dem o de wa I can if you want the record I can get the record and bring it for you. Sherry, ele.
0: Do get the send this me.
1: Kuswala. Before the end of the day, I must send this in. So is ento mo in kati aralu fe ento mo ibiti batati in taralu lese.
0: Now
1: oni senator Sarafadin Abiodun
0: Ali. Odun sari. I want him binu ebe APC pogan. Bo lesi request le se ti gugu I want him binu tamba lo gang up against intern yin lagboda na.
1: Sherry, ela on ton binu. Emi ori omo egbe APC kankan ton binu. Yeah, she any issues ni inu egbe wa before na. Yes. But Olorun se ba wa bu omi pa ina yen. Ko si bi ti se ise o si. And ko si bi ti o ma wo si na ta mani.
0: So, eyin ora won ton binu. Does that mean you are saying they are grieved and inconsequential that you are saying ora won ton binu?
1: Mi o so pe
0: se tesle volarin kere nu aye. Se fa tai buari kere nu aye
1: ni suru mi ever so fun and I never you know I didn't use the word inconsequential and I never
0: said lawon ton binu eri won
1: listen sir I didn't say anyone was inconsequential you know everybody is important sheri en to pe ibo en to pe ibo eyo kan gan loni oh no why very important she understand so nkan ti mo so in essence ni pe e bere lo temi eni pe kini relationship pele mi ati Shakira Adetunji, she understand. Most of you, we have a very cordial relationship. Tio Banshe youth movement on Bakakiri. I will have invited her. We could join Milori Kini. Ebere Ario Kuta Lekon. Sherry, most of these things ni atin panu. Sherry, I want to say something. Ole Tesi Senator Teslim Folarin. Ogawani.
0: And he's a party man.
1: He's a party man.
0: Kimfele Kadien Le. Bo ni ibo. Ojo ti won o dibo se yi Makinde as president ni won o dibo ti yin na o bo le se se
1: bala yo je a dibo a si wole
0: so se yo ni eyin ni ara lo dibo fun nigba ti se yi wa lori ballot
1: pelu ase olohun
0: won ni se yo na tinubu lo yo state fun ibo tin boy
1: ere kere ni e
0: eni
1: abaro ye se ti amo yato a faculty later amo yato ko nse pe
0: tala faculty later
1: eyin na ni ke ma yan na e
0: ah
1: awon awaro yo si ta mo nkan to to amo nkan to ye
0: so tinubu wo le president lo yo state
1: pelu ase olohun
0: ti o n se contesting
1: ti o n se kekere gan ni
0: ti o fi na se yi
1: pelu ase olohun
0: se fa gari ti anibu le se se
1: ipade dojobo
0: ba wa la ni lu ni beyin le ni lu ni ipade dojobo e ti sare pe awon bi re ke sare bank approve we Abdullahi Afolabi won ni footballer ni golf player ni so to ni
1: beni
0: Adeleke Michael Adeniyi o le ni billboard loje so to ni
1: beni
0: Ade Aga Olurin Olatunde o ni agbole yin address e je S1/430 and Lamole compound so to ni
1: awon yen mo mi lele
0: o po yi o salabi o ni ejo ye ba sorun muslimi of Ibadan land so to ni
1: beni
0: Mukta Ahmed o so pe e komosalasi si Ibadan South so to ni
1: motion consume mosalashi ni
0: kesi pe ile ko
1: ko nse mi mo
0: ah sorry sir council give away council o ko yin owole o eyan ma send message o ola ni yan abosede anjorin o le ni billboard ni asanike orita pirin ateleta
1: be
0: okay imo mu yoku leyin eto ojo nsare se kin gba ipe se emi yin gbe soju se kin soju ko le
1: o robodo
0: en ti o wede lo mi nu nko o ye je ngba yo kan gba na taye ba gba mi bo sun bo ni se kin mo lo ti oni si nkankan ta lo wa loju opo yi hello
8: oga mi ko si nkankan
0: bogun be ko yi
8: oluwa mi
0: olorun ni je be papapa
8: e ku eto ko ni le lagbe olorun
0: ami
8: mo ki e na bo wa alubarika wo lagbeje awon mi awa ti mo won ti je wo awa ta bi se niyan ko ti fi le ri won o je bi danu nko e ba n ti mo lo re ko to lo o jo lo
0: ki n ba yin gbowo yin lowo re ko to lo mo bo lo so yin mo bo lo so yin ese mo dupe oju oni tin eh omo Nigeria ojo nsare nigbati Ibrahim Abiola Iyola ti won bo won nikan wa awon eropo rekereke je do wa e de ngbe ndu ati dako awon die honorable Asanike Tajudeen APC party chairman of Ibadan South East local government honorable Adedimeji Murisiku honorable Oris Adegola Kazim youth leader fun Ibadan South East local government honorable Iyola Ademola honorable Nuruddin Adisa Gbayawo Mr. Tijani Muritala Mr. Akinola Olugbade Mr. Ibrahim Isola Mr. La Alatise Ayuba Mr. Vis Fowo Sere Mr. Sarafa Maye ati honorable Ina Laja Akinloye Adisa to koko Ina Laja Akinloye Adisa mo follow so yin Abiodun Adewole loko Mr. Double 081 number mi 6560 3597 081 6560 3597 ta ma so pe leyin Olorun iwo lokun after God na you mo dan o won ko bo lo ni mo so pe leyin Olorun Olorun na tun ni eyin ti mo ti dako yi e send the message ti mi ko la kan details yin lori number yen 081 6560 3597 eyin to ku a lo re mu yin lori Facebook ati TikTok en lembe e ku kale
9: Flash FM 105.5
10: Flash 105.5 FM The best and the best
11: Quick charge of 240
12: Hot news Cool vibes Sports And more on the Integrity Station

0: bẹ́ẹ̀ ni ogo ni fún Olúwa lókè ọ̀run nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró títí láéláé àánú rẹ̀ òun náà ló dúró lórí wa tá a fi láǹfààní láti máa bá yín sọ̀rọ̀ lónìí lórí ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà tá a mọ̀ sí Bible Society of Nigeria ṣàlàáfíà la bá yín níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ọwọ́já ìkànnì yìí Splash FM 105.5 FM a dúpẹ́ wípé a rí àánú gbà ó tèmiládé àlòkò òun náà lorúkọ ti tèmi tí ẹ bá bá wa bẹ̀rẹ̀ ètò yìí ní ìjẹ́ ẹjọ́ pẹ̀lú àkòrí tuntun eléyìí tá a mú tó ń sọ̀rọ̀ nípa ìdí tí a fi gbọ́dọ̀ gbáradì fún àsìkò wàhálà fún àsìkò làásìgbò fún àsìkò ìkọlù ọ̀pọ̀lọpọ̀ ni ìbéèrè máa ń wá sọ́kàn wá wípé ṣe pẹ̀lú ìgbàgbọ́ ta nínú Jésù Kristì pẹ̀lú bá ṣe ń gbàdúrà tó pẹ̀lú bá ṣe ń gbà ààwẹ̀ tó ǹjẹ́ wa tún wa dáa bí ká tún máa lérò ohun búburú sí ara wa gbogbo eléyìí náà ni èrò tó lè máa jẹyọ lọ́kàn wa àti torí ẹ̀ náà la ṣe gbérò àkòrí báyìí kalẹ̀ láti tan ìmọ́lẹ̀ sí bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé bíbélì sọ wípé nínú ayé a ó rí ìṣòro ṣùgbọ́n ká tújú ká torí wípé òun ti ṣẹ́gun fún wa bẹ́ẹ̀ ni irú àwọn ọ̀rọ̀ báyìí òun náà ni à ń dìmú ṣùgbọ́n o a tún ní láti gbáradì fún àwọn àsìkò eléyìí ti àròtẹ́lẹ̀ nígbàkúùgbà tó bá dé gẹ́gẹ́ bí onígbàgbọ́ láyìíká wa nínú ìjọ wa lẹ́nu iṣẹ́ wa lórílẹ̀‐èdè wa ní ìlú wa àti níbikíbi òun náà nírú àwọn làásìgbò báyìí ló ti lè wáyé ṣùgbọ́n o ẹ jẹ́ kí a sáré gbọ́ eré oníṣe iná eré ráńpẹ́ yìí tí yóò tọ̀ wá sọ́nà nípa àkòrí tí à ń pẹ̀ kẹ́lù tó ń sọ nípa ìdí tí a fi gbọ́dọ̀ gbáradì fún àsìkò wàhálà ẹ jẹ́ kí a farabalẹ̀ gbọ́ nígbà tá a bá wá padà dé àwọn ìbéèrè tó lè máa ṣuyọ nínú ẹ̀ a bẹ̀rẹ̀ sí ní máa yọ wọ́n lẹ́yọkọ̀ọ̀kan èjèèjì ẹ kú kalẹ̀.
1: páàdì joseph àlùfáà kátólíìkì kan ń gbé ní tẹ̀nísà orílẹ̀-èdè kan ní ìlà oòrùn bingola bingola sì ń jagun lójoojúmọ́ sì ni ogun náà súnmọ́ tẹ̀nísà páàdì joseph ní ìbẹ̀rù pé ogun abẹ́lé bingola náà ṣeé ṣe kí ó tàn rí kọjá àlà ilẹ̀ náà.
2: Èmi ń wò ó ǹjẹ́ ọ̀nà kan wà tí a fi lè mú kí agbègbè mi múra sílẹ̀ fún ìdààmú ọjọ́ iwájú.
1: Lẹ́yìn ìgbà díẹ̀ páàdì joseph lọ sí ìpàdé àpérò kan ní olú ìlú níbẹ̀ ni ó ti pàdé àwọn olùṣọ́ àgùntàn mìíràn láti tẹ̀nísà àti bingola. Lẹ́yìn oúnjẹ alẹ́ lọ́jọ́ náà wọ́n gbọ́ ìròyìn ìròyìn fìdí ẹ̀rù páàdì joseph múlẹ̀.
3: ẹ kú ìkàlẹ̀ èyí ni ìròyìn ní ṣókí tó ń dé sí ti gbọ̀nyìn láti ilé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ wa rògbòdìyàn kan bẹ́ sílẹ̀ ní abúlé bingola kan nítòsí ààlà tẹ̀nísà ó kéré tán ènìyàn 20 ni wọ́n pa èyí àti àwọn mìíràn lẹ ó máa gbọ́ nínú ìròyìn wa.
2: ìgbàkúgbà nísinsìnyí ogun yìí yóò rí kọjá ààlà ilẹ̀ náà àwọn ènìyàn ní agbègbè wa wọ́n mú mi lọ́kàn púpọ̀ ni.
1: olùṣọ́ àgùntàn pétérù jẹ́ ọ̀kan lára àwọn olùṣọ́ àgùntàn láti bingola nínú ìpàdé àpérò náà láti ọdún mélòó kan sẹ́yìn agbègbè rẹ̀ ti yọ lọ́wọ́ ewu ìkọlù lóríṣiríṣi.
4: arákùnrin mi mo mọ̀ bó ṣe rí lára rẹ̀ fún ọ̀pọ̀ oṣù a mọ̀ pé ogun yóò wá sí orílẹ̀-èdè wa síbẹ̀ a kò ṣe nǹkan kan ní ìpalẹ̀mọ́ fún ewu rẹ̀ ǹjẹ́ bí a bá ti palẹ̀ àwọn ìmọ̀ ìjọ wa mọ́ ọ̀pọ̀ nínú wọn ìbá sì wà láyé.
5: palẹ̀mọ́ fógun bó o ṣé ta bá wá ṣe yẹn ṣèjọba wa ní sọ pé bóyá wà ń pe ogun gan àbí àwa la fẹ́ kógun ó wọ̀lú.
4: nínú bíbélì ìwé òwe sọ fún wa pé ọlọgbọ́n ènìyàn ó rí ìyọnu tí ń bọ̀ ó sì dènà rẹ̀ o nílò láti palẹ̀mọ́ ṣùgbọ́n o nílò láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo lè fún ọ ní òye nípa bí o ṣe lè palẹ̀mọ́ fún làásìgbò.
5: gbogbo ìpín náà gbà láti kọ ẹ̀kọ́ lára ìrírí olùṣọ́ àgùntàn Pétérù. Gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀lé, ó sọ fún àwọn adarí náà ọ̀nà tó ṣe gbà láti palẹ̀mọ́ fún ogun.
4: Ẹ rí dájú pé ìdílé kọ̀ọ̀kan wọn kó ogun àti gbogbo ìwé ìdánimọ̀ wọn jọ. Gbogbo ìwọ̀nyí ní láti wà ní ojú kan náà kí wọ́n ba lè fọwọ́ fà wọ́n ní kíákíá.
5: Wọ́n tún ṣe ètò láti kìlọ̀ fún gbogbo àdúgbò nípa ewu tí ń bọ̀ wá. Páàdì Joseph mọ̀ pé ó ṣe pàtàkì láti ní àwọn ohun èlò pàjáwìrì nílẹ̀, ṣùgbọ́n ó wá ń rò ó bí àwọn ènìyàn ṣe lè ṣètò ọkàn wọn sílẹ̀ síwájú ìṣẹ̀lẹ̀ búburú tí ó lè ṣẹlẹ̀ sí wọn.
4: Nígbà tí ọwọ́ ọlọ̀tẹ̀ tẹ ìdílé ọ̀rẹ́ mi kan tó jẹ́ olùṣọ́ àgùntàn, wọ́n sọ fún kó mú ọmọ rẹ̀ kan tí yóò pa tàbí kí wọ́n pa òun gan tìka lára rẹ̀. Eléyìí bá ọ̀rẹ́ mi lójijì, ó sì gbọ́ràn sí wọn lẹ́nu, ó gbọ́ràn sí àwọn ọlọ̀tẹ̀ lẹ́nu, ó sì pa ọmọ rẹ̀. Arákùnrin mi kò tí ì lè dáríji ara rẹ̀, ojoojúmọ́ ní ń gbé nínú ìrora.
5: Ní ìparí ìpàdé àpérò náà, Páàdì Joseph padà sílé, lẹ́sẹ̀kẹsẹ̀ ló sì bẹ̀rẹ̀ kọ bíbélì kan láti ran àwọn ènìyàn rẹ̀ lọ́wọ́ láti lè kojú ipò tí ó bá ṣẹlẹ̀ báyìí ń kọ́. Ó tún ràn wọ́n lọ́wọ́ láti ṣe ìgbáradì tó wúlò.
6: Ìwọ náà wò, jẹ́ kí a rò wípé ẹnìkan fẹ́ gba gbogbo ohun tí o ní. Kí ni Jésù sọ nípa ohun ìní nínú Mátíù orí kẹfà?
7: Ẹ ṣeun Páàdì. Jésù wí pé bí Ọlọ́run bá wọ koríko ìgbẹ́ ní aṣọ tó bẹ́ẹ̀ tí a sì gba sínú iná lọ́la, dandan ni yóò tọ́jú ìwọ náà.
6: Bẹ́ẹ̀ni, ní àkókò rògbòdìyàn a lè gba ìtùnú nínú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ọlọ́run yóò pèsè fún àìní wa. Kò yẹ kí a fi ẹ̀mí wa sínú ewu láti dáàbò bo ohun ìní lásán. Ní báyìí, bí ọmọ ológun bá mú ọ, kí ni ó yẹ kí o sọ? Gẹ́gẹ́ bí Lúùkù orí kejìlá ẹsẹ̀ kejìlá ti wí.
8: Jésù wí pé ẹ̀mí mímọ́ yóò kọ yín ní àkókò náà ohun tí ẹ̀yin yóò sọ.
6: Ó dára, gbàdúrà kí o sì bẹ̀bẹ̀ fún ẹ̀mí Ọlọ́run láti darí rẹ. Nísinsìnyí, bó bá ṣe pé ẹnìkan sọ fún ọ láti pa ẹlòmíràn tàbí kí wọ́n pa ìwọ gangan fúnra rẹ, kí ni ìwọ yóò ṣe?
7: Òfin mẹ́wàá wí pé ìwọ kò gbọdọ̀ pànìyàn, a kò gbọdọ̀ ṣe.
8: Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n wọ́n lè pa ọ́ o.
5: Inú yàrá náà dákẹ́ rọ́rọ́ lákọ̀ọ́kọ́. Páàdì Joseph wá sọ fún wọn láti ka ìwé ìfihàn orí 21 láti ẹsẹ̀ kínní di ẹsẹ̀ keje.
8: Ó ní yóò nu omi jẹ́ gbogbo nù kúrò ní ojú wọn, kì yóò sì sí ikú mọ́ tàbí ọ̀fọ̀ tàbí ẹkún, bẹ́ẹ̀ ni kì yóò sí ìrora mọ́, nítorí pé ohun àtijọ́ ti kọjá lọ.
7: A rí nínú ẹsẹ̀ bíbélì yìí wípé àwọn kristẹni yóò lọ sọ́run rere,
8: kò sì ní sí ẹkún mọ́ níbẹ̀.
5: Lẹ́yìn oṣù méjì, ogun bẹ́ sílẹ̀ ní Tẹ̀dínsà. Àwọn ọmọ ìjọ Páàdì Joseph sì sá pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ti di jọ tẹ́lẹ̀. Lẹ́yìn ọdún kan, ogun náà parí. Àwọn ènìyàn yí padà sí abúlé wọn láti bẹ̀rẹ̀ ìgbé ayé wọn padà látilẹ̀. Ọjọ́ ìsinmi àkọ́kọ́ lẹ́yìn tí wọ́n padà dé, Páàdì Joseph kí ogun lọ́gọ̀ àwọn ènìyàn lẹ́yìn ìsìn.
9: Inú mi dùn láti rí gbogbo yín padà sí lẹ́ẹ̀kan sí.
7: Bí ó bá jẹ́ wípé o kò bá sọ fún wa ni láti kó ogun jọ láti mú lọ́wọ́, ọ̀pọ̀ nínú ìdílé mi ni ìbá ti kú nínú igbó.
8: Páàdì Joseph, àwọn ẹ̀kọ́ tí ó bá ṣẹlẹ̀ pé yẹn ràn mí lọ́wọ́ gidi o. Nígbà tí ológun ọlọ̀tẹ̀ sọ fún mi láti pa ìyàwó mi, mo mọ̀ pé mo gbọ́dọ̀ kọ̀ jálẹ̀. Nígbẹ̀yìngbẹ̀yìn, Ọlọ́run gba gbogbo wa.
9: Ẹ̀yin Ọlọ́run.
5: Lọ́jọ́ náà, Páàdì Joseph dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìtùnú àti ìpamọ́ lórí àwọn ènìyàn fún gbogbo àsìkò tí wọ́n fi lọ farapamọ́ yìí.
10: se Jesu olutunu wa ni aikoko aini pe o ran wa lowo lati le mura sile fun idaamu yowu ti o le de ba wa o se oluwa
11: a ki fe ronu nipa wipe ede ayede ati ija le le wa jade kuro ni ile wa sugbon iwe owe so fun wa wipe ologbon eniyan yo ri iyonu tin bo yo si sa fun kini o le se lati sa fun tabi lati palemo fun iru idamu be awon igbimo onijiroro wa yo se afihan ero ti won

0: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Flash FM 105.5.

0: ẹgbẹ́ sẹ́yìn sókè.
1: Ẹgbẹ́ sẹ́yìn sókè. Gbogbo ibi tó ń dùn yẹn wọ́n ní kẹ́ máa fẹ́ sẹ́yìn báyìí. Wọ́n ní kẹ́ máa march. Ẹ máa gbé. Wọ́n ní ẹ máa gbé ẹsẹ̀ yẹn sókè báyìí.
0: Wọ́n mẹ́ni.
1: Ẹ máa gbé sókè.
0: Màmá báwo ni.
1: Màmá bóyá báwo ni.
0: Ṣó
1: yàtọ̀ wà.
0: Ẹrin lọ
1: kẹrin bọ̀. Ẹgbẹ́ dada.
2: Pick it up. You are holy in the name of Jesus.
1: Ẹgbẹ́ òyìn sà lórúkọ Jésù.
0: Ẹ̀ọ́pà. Ẹ̀ọ́pà. Just hold on. Leave her. Just make sure she doesn't fall under the bar.
1: Wọ́n ní ẹ̀ máa ẹ̀ṣà.
0: Move.
1: Ẹ̀ máa move. Ẹ̀ máa rìn. Màmá ẹ̀ máa rìn.
0: The power of God is on
1: her. Ẹgbẹ́ gbogbo ẹsẹ̀ yẹn dada. Mama.
0: Ask her what is happening to her.
1: Ẹ béèrè kan. Màmá báwo ló ṣe ń ṣe yín.
0: Tell her to tell me.
1: Wọ́n ní ẹ wá sọ fún ìránṣẹ́
0: Ọlọ́run. Please interview her quickly. We are on.

0: wọ́n tún bẹ̀rẹ̀.
1: Kú o lè ṣe aláìmọ́pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: kan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá ti wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀ owó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cash port àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan-an lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí Lágelú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#. Or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
4: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
5: Ẹjọ́ ẹ fún mi ní lájì go.
6: Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
7: Àpò pélébé òróró 90ml power oil tuntun, ₦300 péré ni. Owó orí ò sì fa ni lápò ìyá.
8: Power oil, hey, power oil.
9: When a woman ends a pregnancy, people talk. They whisper, they point fingers. Before speaking, try walking in her shoes. Our elders say, "Omwe niki buru kafi fun ekunpa." Sometimes she's a woman facing a serious health condition or struggling just to survive. Sometimes she's a young girl, confused, frightened, and alone, judged by society that never protected her. And sometimes the harm comes from someone she trusted, a father, an uncle, a cousin, even a brother. Behind every decision is a human story, a story deserving compassion, not condemnation. Let's talk. If it were you, your daughter, sister, or niece, what would you do? Compassion saves lives. Judgment and stigma drive women to take dangerous risks. Choose empathy, not judgment. Let's discuss. Call us on 0902-7770-177.
10: Ìtẹ̀méjì omi òróǹbó lẹ́mọ̀nì, ṣíbí èdú kan àti iyọ̀.
11: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
10: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
11: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
12: Hello, Superstars.
13: Are you ready for the smartest showdown of the year?
12: Kellogg's Superstars Quiz Show is back for Season 5, where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg Superstar? The countdown begins. Don't miss a single moment.
14: Okay, Badan Lembo, Lori Splash, 105.5 FM.
15: Ṣùgbọ́n tabani ka wo àwọn tí ẹjọ́ jẹ́ bi ní ọjọ́ orí tẹjọ́ jẹ́ bi ọjọ́ orí kan náà nídìí eré yìí a rí wípé ọ̀pọ̀lọpọ̀ bàbá wa dé sàn kọ̀kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mi mọ̀ bóyá tí wọ́n sọ wípé èèyàn kan ó ní pé kọ́hún wá bá wọn ṣeré wípé bóyá wá fi 70,000 lo àwọn ipá sígbà náà làwọn ti wá sọ pé láyé kí lẹ rí sọ sínú nǹkan báyìí.
16: Gbọdọ̀ sọ fún àgbàlagbà ń
15: kọ́. Ṣé ẹ lè bá ṣé ẹ ti bá rí ẹ̀pàdé rí?
16: A ní mo bẹ̀rẹ̀ pẹ̀lú 226.
15: Láyè sí ni o.
16: Ìkúrò fẹ́ sọ ni pé kí lojú òrí rí. Bá ṣe jókòó yìí rántí fún wọ́n ti fi 50 lọ wá rí. Wọ́n ti fi 20 lọ wá rí. Mo ti ṣe rí ọ̀fẹ́ rí. Bí mo ṣe jẹ́ sí mi tí wọ́n pẹ́ àjọ nínú ok já ṣe wọ́n ti repo sí mọ́tò mi rí kí nǹkan bá wọn ṣe. Bẹ́ẹ̀ ni mo lè ṣe jókòó yìí tí n bá rí tí mo fẹ́ ṣe tí n bá sọ pé ìtọ́ mo fẹ́ rí tẹ́ ẹ̀ bá ní sàn
15: ní sí
16: wàhálà. Kò sí bá ti kọjá pírọ̀dù yẹn náà èmi ò kọ lè dàgbàlagbà bá fẹ́ ló máa ń ṣe. Màá support bàbá wa ni wọ́n láwọn ò fẹ́.
15: Bẹ́ẹ̀ni
16: ní tèmi wá máa ń ṣe ni pé èmi á sọ fáwọn onítọ̀hún yẹn pé ẹ mọ mí ni ẹ lọ ṣírò ẹ padà wá tó bá dẹ̀ ṣe ṣe à ṣe tí ò bá yé ṣe bẹ́ẹ̀ni tó gbọ́rọ̀ owó ṣe jẹ́ nìyẹn ọgbọ́n gan ló gba ọgbọ́n ọlọ́run ni torí níbìkan wàá mú wa kéré ẹ wò pé iṣẹ́ ìdẹ́ lè rìn o tá a bá calculate ẹ pé ìrìn ẹ ojú owó yẹn lọ ẹ lè ṣe. Bẹ̀rẹ̀ wá kàn gbé mi náà wá pé ní tí ẹ fẹ́ ṣe ẹ fẹ́ fi owó ńlá lé wọn wọ́n á dẹ̀ sọ. So bẹ́ẹ̀ la ṣe ń dapọ̀ bẹ́ẹ̀ bí mo ṣe wà yóò olójú nǹkan lè fi lọ mi. Tí mo bá sọ yẹn olójú nǹkan gbọ́dọ̀ fi lọ bàbá wa ń dé náà.
15: Ẹ ṣeun gan ṣùgbọ́n jẹ́ ká wo bí industry bó ṣe ń dàgbà Nollywood là ń pè é sí. Kí ni ẹrù lè sọ wípé ó ti dé bá ẹ̀ka Nollywood nípa ti àyípadà ṣé ó ń ṣe dáadáa sí ni o àbí ó kù díẹ̀ káàtó sí ni o igun wo gangan lẹ́yìn kan sí.
16: Lé ayé tá a wà yìí kò sí bó ṣe lè rí anja ayé mọ́yà ni ẹni tó bá ti sọ pé òun ti parí ẹ̀kọ́ ó ti kú nìyẹn o torí èmi náà ṣì ń kẹ́kọ̀ọ́ ó ti yàtọ̀ ní ìsìn sígbà táwa bẹ̀rẹ̀ dẹ́nkẹ́ wá wò gbà tí àwọn tó ṣáájú wa náà bẹ̀rẹ̀ ṣe àwa dáwọ̀ òrówó kí làwọn yẹn rí ọjọ́ ẹ̀rí kankan àwọn ọmọdé ìsìn ló rówó àwa tó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run tó fún wa lórí ọ̀fẹ́ láti wà láàrin wọn. So àwa náà ti kọjá gbogbo bẹ́ẹ̀ so òyìnbó pé kinní kan ní evolution nìkan máa ń yí ni
15: kan yí ayé ń yí ìgbà ń yí
16: gbogbo ẹ̀ wọ́n máa yí èèyàn dẹ̀ láti máa bá a yí lọ ni ẹni tí ò bá lè yí tó kàn dúró pa sójú kan ó lè wá frustrated out Nollywood ti dá sí in terms of equipment in terms of àmì ìgbà tá a bẹ̀rẹ̀ àwa máa ń gbé gbé tá a wà tó dùn tó ti máa fẹ́fẹ́ tí gbogbo ẹ̀ ṣe à á gbé wọnú studio ni kò sí bí wọn ò tí ì ṣe kámẹ́rà tó ń bọ́ tàbá yìí takò lè gbé òkàkọ̀ wà nínú a gbé igi a lọ ṣe gbó sínú stúdíò a wà á yà ìwà lọ ṣe máa dùn tó kábó sínú ìmọ̀ṣọ́ ìgbà ti yí ànìyàn láti máa and that is why tí mo ṣe lè máa bá àwọn kéékèèké ṣiṣẹ́ ń sìn torí mo sọ pé àwọn tó ń ṣiṣẹ́ ń sìn àwọn fi mẹ́ka sì sin àwọn kéékèèké ni táwa jùlọ bẹ́ẹ̀ kí ló rẹ̀ tó ń fi ń bá rú wa ṣiṣẹ́ náà ni pé àmì wọn lára èmi ò níyàn lára ṣe mú wá ṣe tẹ bá dẹ rẹdí ẹkọ gbọn látọdọ mi. Ẹ bá dẹ bá mi sọrọ láì mún iṣọ tẹlẹ jọsà ẹ bá ṣe iye mule tó bá wù mí mule bá tí ò bá tẹmi lọrùn mi máa filẹ ṣùgbọn gbogbo nǹkan tá à ń kọ ni ẹ bí nǹkan ṣe ń yí èèyàn láti máa bá yí náà ni ló jẹ pé ẹnìkan ti wà lèèyàn lè ṣiṣẹ yìí títí fifty years 51 torí pé èèyàn ń bá gbà yẹn dẹ̀ ń kọ́ àwọn ẹ̀kọ́ tó ń jáde ń bẹ̀ ni èrò ti pọ̀ gan sí o
15: èrò ti pọ̀
16: èèyàn sọ̀dọ̀ ẹ̀dẹ̀ mọ́ gan ọmọ so ẹgbẹ́ mi èèyàn máa mọ ìyàtọ̀ ẹ̀ náà ni pé kò sẹ́ńtìmì ń bá iṣẹ́ kò sẹ́ńtìmì lè bá iṣẹ́.
15: Ẹ ṣeun gan pé ara àwọn nǹkan tí mo tún rí gẹ́gẹ́ bí eléyìí tó ń kọ wá lóminú àwa tá a wà láwùjọ ni wípé a rí pọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àgbà òṣèré a rí pé bí pọ̀pọ̀lọpọ̀ wọn ti wà ní ìdùbúlẹ̀ àìsàn akọ̀ṣàdédé rí wọn bóyá lórí ẹ̀rọ ìkànnì ìbáraẹnidọ́rẹ̀ẹ́ social media ta rí pé bóyá wọ́n tọrọ owó fún wọn nǹkan ṣé kò sí bí àjọ kan tó jẹ́ pé ó wà fún ẹ̀ka yìí tó jẹ́ pé a tiẹ̀ máa ṣe ìtọ́jú àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà bá a ti ṣe rí àwọn ọmọdé tó wà ní ẹ̀ka yìí lọ́wọ́ ìtọ́ pé à ń rí wọn bí olówó àbí ṣé social media sport ni àbí ṣùgbọ́n ṣé kò lè sí bí àpò ẹ̀dáwó bóyá bí àjọ fund tó jẹ́ pé a máa ṣètọ́jú àwọn tó ń jẹ́ àgbàlagbà ni.
16: O ṣe, that's a very important question. O dey delicate. So kí n tó sọ anything, mo fẹ́ tọrọ àforíjì ní ìbẹ́ni kankan wí ní ìṣerú èèyàn bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ lẹ́yìn tí n bá fẹ́ sọ máa sọ ń ṣètò ẹ̀. Ọlọ́run máa ń fi àìsàn tí ò gbóògùn ṣe wá. Ọlọ́run máa jẹ́ ká ṣe àìsàn láì ní owó lọ́wọ́. Yes, ààrẹ tí ò gbóògùn kọ́ lọ́ọ́ máa fi kọ̀ wá. Èyí tó gbóògùn gan kọ́ lọ́ọ́ fún wa lówó ká lè fi ṣe ká lè fi tọ́. Ṣé ẹ rí ọ̀rọ̀ yìí sentiment ni pé ṣáyé àpò kan wà tí wọ́n ń dáwọ́ sí tán sentiment nìyẹn. Ilé ayé ò dẹ̀ gba sentiment ni wọ́n ṣe ń bíyàn lèèyàn ṣe ń lọ kọ́ṣẹ́ àbí wàá lọ iléèwé wàá wáṣẹ́ wàá bẹ̀rẹ̀ iṣẹ́ wàá dọ̀gá wàá lówó lọ́wọ́ wàá márì wàá ti gbogbo ẹ̀ ṣubú ẹ̀ wàá tọ́ ṣe rí owó tá à ń gbà ara ẹ̀ lówó ìwòsàn wà. Àwọn kan máa ń jẹ mọ́ ara wọn ni. Bẹ́ẹ̀ni bìkọ́ nínú 100 naira tó gbà owó ìyàwó wà nbẹ̀ owó ọmọ wà nbẹ̀ owó iléèwé owó hospital owó health yìí wà nbẹ̀ owó tó fi ń tún mọ́tò ṣe gbogbo ẹ̀ ló wà nbẹ̀ àwọn kọ̀ọ̀kan máa ń jẹ̀jẹ̀ kujẹ̀ ni. Do you know how many people are sick in Nigeria lénìí? Ebi tó rí pàwọ́ àwọn àlòjù ayé ni. Mi ì fi wọ anybody o mo ti kọ́kọ́ sọ yẹn síwájú. Honestly mo dey respect wọn gan. Kọ́lọ́run jẹ́ ta bá sì kọ́lọ́run lè gbà wá láàyè.
15: Ẹni
16: tó bá dẹ̀ ń ṣe dáadáa tó ń fún wa tó ń fún wọn kọ́lọ́run jẹ́ kí wọ́n máa rí wọn fún. Ẹni tí mò ń sọ ni pé gẹ́gẹ́ bí èèyàn ara tó kọ́ wa léèwé nìyẹn. Bóyá pedigree tèmi ló jẹ́ kí ojú mi tún là sí dáadáa. Bẹ́ẹ̀ni torí mo lọ yunifásitì mo lọ Nàìjíríà mo tún lọ lu òyìnbó. Owó tó ń gbà ibẹ̀ ló ti máa ṣe ìdẹ̀wá rí tíátà tá à ń ṣe kò sí pension.
15: Bẹ́ẹ̀ni.
16: Kò sí gratuity o. N tó bá gbà lórí amọ̀ bó ṣe máa ná o. Yes, before the next job, o tó bá ná o gbágbá. Ok, nígbà táwọn kékeré táwọn ní 20 something ta bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Takò wọ́n ṣe láwọn kóra kiri wá ti gbowó iṣẹ́ báyìí. Àlọ́mú ọtí nìyẹn. Bẹ́ẹ̀ a ti pa àwọn obìnrin a máa ń pẹpẹ soup a ṣe bá lọ́sẹ̀ yẹn ìwọ yẹn tán. Àwa di pé ẹ̀yin mọ́ ìsúná ààbò.
15: Kí ló ń ṣẹlẹ̀ ilẹ̀
16: tí wọ́n máa wọ̀ hàn kó tó tún di end of the month. Now along the line ni mo the realization pé mo ń fọwọ́ mẹ́rọ ìwà ìka mẹ́rọ ìwà jẹun. Wà á tọ́jú nǹkan bẹ́ẹ̀ ni. Even àwọn corporate kìíní gan tó ń bá wọn tó ń fún wọn ní kìíní wọn náà wá lára owó tó gbà ló máa dá sí.
15: Bẹ́ẹ̀ ni pension.
16: Yes.
15: Bẹ́ẹ̀ ni.
16: Ìmọ̀ so the truth is oníkálukú ló máa gbé ọmú ìyá ẹ̀ àbáwọ̀ ní Yorùbá ṣe ń sọ. Lẹ́yìn àwọn ọmọ tá a bí ọlọ́njẹ kan lè tọ́jú wa. Ìwọ gan tó jẹ́ bàbá tó dẹ̀ níṣẹ́ lọ́wọ́ tọ́jú kankan sẹ́gbẹ̀ẹ́ níbì kan.
15: Tí wọ́n fi tọ́jú ara.
16: Bẹ́ẹ̀ ni and carry good life. Tága bá ti ń dé ara máa ń break down ni. Kò sáìsàn tí ò lè mú èèyàn gbà yẹn. Bẹ̀rù tó wá di pé irú life téèyàn gbé. Tí o máa it is very important kéèyàn wà kí a fún. you know, maintenance wa
15: then
16: tawon ko ma de level maintenance ko so wo lati maintain
15: mm
16: o ma accelerate gbogbo orisirisi e
15: mm
16: ani o ti lo so the short of it na ni pe awa ta kere leyin won abi gbogbo wa gbogbo wa
15: eyin o kere mo
16: o won ko se adojo wa na lo
15: then
16: eh te gbo won de ti wa won ti ku
15: then
16: so the point is unika look lara n to se ko ma toju ko ma yole then unika look wa na pe o lebo le to yen awon mo to bi ba won sore dada o
15: hmm
16: to awon mo sin to ba ti lo won lo nti won ni o o ni won ti pe eye ni won ti pe won lo se eh o se gba won lo sawo won lo nti won ni so te pe yen na ni tolorun ba bless e to ra re awon to mo won toju a de ra awon to mo won sa lo to je we yin
15: hmm
16: you know so olorun ja je ka gbe igbese aye to da but won ko e lo wa responsible fun health are
15: hmm
16: ben bi n te won je ni
15: hmm ese sugbon awon nkan ta awon ara ilu tun ma nwo ohun na ni wipe lopolopo igba eyin na se ni pa awon omode lo poju ni di tetanusin a ri wipe role mi wa to ye ki won fun awon agbalagba yi sugbon wa prefer lati lo lu omo kekere kankan se makeup fun ko dabi agbalagba o se kini kilo de to ye pe awon baba bayi tabi awon iya bayi won pa won ti won lo won ninu awon ere won to de ye pe awon iya yi da awon baba yi da won ti jiya fun industry yi
16: se ri iyan lati mo nature ise to nse mo so lekan yin pe ore ofe olohun ni yawa ilosu ti wa laarin won o de mi laye igba ko awon kan ni kemi to de awon jimi so lanke awon tunji oye lana awon so ka lo ga eyin gbogbo la nbo ladigba temi ngba temi da de a de lugba ta lugba go olohun si tu fun wa yin ta ra nlo but do you know how many of those younger ones lo ti de leyin mi ti mi ko ti e fe daruko won gbogbo alade mo ton de ri se ton sise ton ri se ton de get on igba ni o lo nigba ma lo because bakon meji ni boya ise yen awon to fe se o lo lo won de po go ton ma be sise ton ni lo wo ile pe won sa fe ma run mo ton ma o le lo mo re won ti o nigba won kan a ni pe tori won oluwa ti so nkan kan then ikeji ni pe nigba eyan lati asagbalagba won ni agba ti o binu
15: lomo re n po jojo
16: se o ki mo so le nkan pe awon mo ikeke mo ba sise nsin ti n ba duro bi mo se to mi ni ri se se mo se pe oro sunukun ni
15: oju sunukun la ni
16: mo wa de won pe mi ni mo joko ni mo gbese le be gbe ka don be awon wa be ti ara to ke fun mi re iru re be awa baba be sise won duro se ti won duro awon da e won lo be lo yara ni won de yara baba ti sun kini se kini gbogbo yen se tun ba tu ni se ma pe yin
15: no
16: be to ba de to ra joko are si po
15: respect ah
16: yes very ah e ku joko sai ko sai kini ka mo wa fun yen ma wo se pari se mi to de be to ni ro ewo ba e se ba e se ba e se ba e se ba ta lo ma pe lo a mejeji so iyen lo tu wa la re and then igba de man to cherry kini ti mo so ki se fun awa Nigerians nikan mi cho se wa ni nilu oyibo go awon yan ma de lebu ton ni fun won se mo oju wo ta mo oju wo ta mo
15: o jawo mo
16: pe wa wori ni mo fi so la ni se awon me lo je wo mo wa wori
15: mi
16: mo e me lo mo wa wori e ha tu tu re wa tu yes so that wa ma ba gba mu wa ma ba gba lo awon ko wa je pe wo seta ogudu dudu je die die kiri oga de o nbo ga emi gba e get my we nbu e be lo ti se re n se yin e bi ko me di yo lomo
15: ko lomo
16: e de mo gbe ni ko si je ki n to de go o do ba ko ma je wu e mo la mo ni kin ni e ka bo o si
15: for
16: motor for motor o ni gbogbo e sa bi se ko ni ri se se
15: ai
16: that's the thing o ye ka wura wa a le ba awon mo yen wi pe won tori en to lo mi se lo lo wo
15: ben
16: bo e bo ni ka ku se fe no we ni ba de ra won to de nlo awon baba yen na
15: ben
16: bo lo won to pe inu won de nlo another bed ki lo to be igba nbo to ni sise won
15: ese ara ipenija kan to ma wa fun awon okunrin ni di ise ni awon obirin a ri kokolopo awon ton je actors mo wo interview eyan kan recently mi o ni daruko eni na gbaju gbaja osere ni to so wi pe toun ba wa ni location ni awon omo toun ma nba lajo sepo kini konkon seyin riru ipenija bayi ni pe ya to ba la location abi ko awon mi se ni awon obirin yi kan lo ma gbe ara won wa fun yin se be mi
16: to wa. It is calling a dog a bad name. Ile aye ta wa se won se rent bank. Se won se ni telecom. Ta ri bayi. Te gbe kin je bo so fun mi ta wa na se nbe ta ri. So discipline onikaluku.
15: Lo
16: ma je ko pe rara mi se yen ko mu ba wa. O da bi ko e wa lenu se won ko ti pe no e ja pari se. Ina lo ka so mi bunu mi mo ti la ro. O de role by the reason we be pari ise ni we be ri last we be se gba sha won so ibenija o po o de ma nwa sugbon ki lo ri ka pa temi gba mi mi gan je ma n be ma wo pe ah kon ti gan ti rush mi ah ni won ma rush mo kan fi sha wa
15: okay
16: o ma rush n ta wa ye wa se okunrin ato bin ko si kon ma ehbe ki e wa joko ko ma wa se ye wa ni I would rather talk about my work. Benny, I'm talking about my Dobby Moe me, Michelle Timothy Shay, like 51 years ago.
15: So, I'm going to pay a boss at Bank Bank or Connor Worry.
16: Ah, oh, you're meaning. That's not a good one. What was in your way? Come on, do below or no. So, if I'm going to go to Bank Bank, they don't know you're one on. Don't you know what you need, MP? Mi lo se ra mu mo sise mi ni tin ba de lo sise mu pari se lale mu lo lola ni o mi o si la to ma suzo te awon ga tu gba ajo meji wa gba kini mo je mo ni pari se mi na mo lo ni e ibi ni won tin fi ari pese si ni e ti pa pe
15: ko si ni panpe
16: ibe ni e you know so se o ba de ti le kan pe no olohun ni mo gbekele olohun mo tele ko ni si irinkun e.
15: Ẹṣeun ko ṣùgbọ́n tí a bá ní kẹ wo kárìà yín kí ni ẹ rò pé máa jẹ́ legacy in Nigerian entertainment?
16: Question yẹn deep o. Bẹ́ẹ̀ni torí iṣẹ́ wa burú gan. Bẹ́ẹ̀ni I can tell you sincerely without holding back pé iṣẹ́ yìí pẹ̀lú bó ṣe mọ̀ mí tó
15: yìí
16: jọ tí n bá kọ́ yìí ti mi ṣiṣẹ́ for the next 6 months or 1 year. Ẹ gbàgbé iṣẹ́ ṣe rí nìyẹn ibi tó burú sí nìyẹn. So for people to really acknowledge you and respect you and know o láti máa ṣe lọ so tó lọ́n bá dẹ̀ gbà ẹ́ láyẹ̀ tó ṣe àwọn iṣẹ́ gidi tó wà ńlẹ̀ táwọn èèyàn máa rántí wọn rántí ẹ tó bá sí nbẹ mọ́ but generally speaking tó bá ti gbójú kúrò báyìí tẹ́lẹ̀ ló gbójú wọ̀ báyìí wọn ni rántí wọn mọ́ ẹni tó ń rí iná ni ṣùgbọ́n àdúpẹ́ lọ́lọ́run irú èmi lóòrèkóòrè látàyè wáyé wọrí ni àwọn iṣẹ́ tó jẹ́ pé ìwò kan mọ́ wáyé wọrí ni àwọn tó mọ́mọ́ dẹ́n lẹ́yìn yẹn látó ti ṣiṣẹ́ oríṣiríṣi mo ṣe kan tó ń pè mind bending.
15: mind bending
16: ẹnìkan tó ń mu cocaine. Bẹ́ẹ̀ni tó yẹ pé mo lọ sí yaba tech tí mo lọ àbí kí n náà ń pè yaba.
15: Yaba left
16: ti mo lọ lọ ọsẹ kan mbẹ pẹlú àwọn yes
15: pẹlú àwọn mọ bí wọn ṣe ń ṣe
16: nígbà mo ṣiṣẹ yẹn àwọn èèyàn rò pé mo ń lò ní wọn dẹ fi ń kọ àwọn ọmọ skul lẹkọọ ní yunifásitì gan wọn fi ń kọ ọlátì.
15: O yẹ ká irú àyẹ̀sìkò yìí gan la need something like that.
16: Àwọn iṣẹ́ tó àwọn iṣẹ́ bí aláǹtakùn àwọn iṣẹ́ bí your excellency. Àwọn kan ṣe wà tó tiẹ̀ tí ìgbéjáde tó wà tí mo ti ṣe ẹ pé tí n bá iṣẹ́ for 1 year mo ní iṣẹ́ tọkàn mọ́ máa release lọ bẹ́ẹ̀ inú so àgbogbo iṣẹ́ wà ó ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ni
15: ibùn
16: mi tá a ti ń rẹ́rìn ẹ̀kọ́ ni èyí tá a sunkún bẹ̀ ẹ̀kọ́ náà ni so then

0: àgbàlagbà ni wọn, èyí tó túmọ̀ sí wípé wọn kún fún ọ̀pọ̀lọpọ̀ ìrírí àlejò wa. Àwọn náà ni Dr. Akintola Akin Louis, tí wọn jẹ ààrẹ Atayese ti agbègbè Olúyọ̀lé nílẹ̀ Ìbàdàn. Gbogbo wa náà la sì mọ̀ wọ́n gẹ́gẹ́ bí gbajúgbajà òṣèré ní ilẹ̀ yìí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n àdmáyà iṣẹ́ yín, wọ́n fẹ́ràn yín. Ọ̀pọ̀lọpọ̀ tó bá ba yín pàdé, yàtọ̀ sí pé wọ́n wo iṣẹ́ yín gan, mo mọ̀ pé wọ́n á tún fẹ́ràn yín ju bíi ti orí eré gan lọ. Torí èmi gan mo rí wípé èèyàn kan tó jẹ́ onírẹ̀lẹ̀ èèyàn ni yín, tí mo dẹ̀ really appreciate ẹ̀. Ṣùgbọ́n kí ni kan náà tẹ̀rò wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè máa mọ̀ nípa yín, bóyá bí hidden hobbies àbí nǹkan kan ṣá?
1: Ẹni tí ò bá lò mọ́ mi dáadáa kò ní mọ̀ pé mo náà ní Ọlọ́run gan. Mi ò wà religious o, but mo wà very spiritual. Tí n bá lò mọ̀ ló lè mọ̀ yẹn. Mi ò ń gbé Bible ká máa kó òtún Bible ká máa no no no. I live the life. In fact, as an evangelist, mo ti lọ tí mo gbé even lọ sí Muslim nations. Níbi tí wọ́n bá mú ẹ, wọ́n á gé ọwọ́ ẹ báyìí. Bẹ́ẹ̀ pé Bible ni wọ́n ń gbé, wọ́n á sì gé
0: ọwọ́ ẹ. As an evangelist.
1: Bẹ́ẹ̀ni.
0: Àti lè mọ̀ pé evangelist ni.
1: Bẹ́ẹ̀ni. Ìnù so gbogbo àwọn kan bẹ́ẹ̀ ni mo ti mú dẹ̀. Mi lè kú lé kí n máa èmi àtọ́lọ́run mi á sọ̀rọ̀, wọ́n ká Bible yẹn á gbàdúrà. Gbogbo bí mo ṣe ń lọ yìí ó bá mi fi. You know, I do that. Àwọn èèyàn lè máa gbéyà yẹn ló mú jù lára nǹkan tí wọ́n mọ̀ pa mi. Yes.
0: Ṣùgbọ́n kí ló tẹ̀ gbé sórí, ṣùgbọ́n ṣèbí wọ́n ní ká máa kéde ìyìn rere.
1: Mo ń ké eléyìí tí mo ṣe nǹkan. Ilé nǹkan kí ló pé.
0: Ẹ yẹ kí bí evangelist yẹn kó wà ní orúkọ yín bá ṣe fẹ́ pè
1: yín
0: àbí pastor.
1: That's what I mean, that I'm not mi ò wà religious. Do you understand that church God ti wà in crisis nígbà ní Nàìjíríà ta wà yìí? Àwọn ọgbọ́n èèyàn rò pé àwọn gan olórí àwọn pastor wọn ti ń bu wọn publicly bá a ṣe jókòó yìí. Ẹ tá gbé irọ́ torí owó torí igbá torí ẹyìnbó àwọn èèyàn kò dá ṣọ́ọ̀ṣì lẹ̀. Ẹ ní mọ̀ pé àwọn wọn ní ẹ rò péjọ ní ni àwọn wọn ní jọ tó bá bá wọn jà ló máa mọ̀. Bẹ̀tọ̀ Ọlọ́run ló ní gbogbo nǹkan. Ọlọ́run ló ní.
0: Àbẹ̀ ní church ni.
1: Mi ní church
0: ni. Ṣé ìdọ́gbọ́n sọ fún wa?
1: Ìrọ̀ tí bá ní màá sọ, èmi kéré wá ni. Èmi kàn mọ Bible ni. Bible yẹn la dẹ̀ fi ń ṣe ilé ayé.
0: Àtọ́nà.
1: O ní oyè àtọ́nà mi nìyẹn. Kò dẹ̀ sẹ́ ibi tí mi ti lè sọ̀rọ̀ kò sẹ́ni tí mi lè wojú ẹ̀. Tó bá jọ́rọ̀ Ọlọ́run yo, ẹ jẹ́ àjòkò káyẹ̀ wò dáadáa. Nítorí ilé mi táwọn èèyàn ń ṣe ni pé ẹnìkan lè sùn tó bá jí á ni Ọlọ́run sọ pé kí ni Ọlọ́run tún fẹ́ sọ tó yàtọ̀ sí Bible. Ó yẹ jẹ́ pé ní Tọ́lọ́run sọ fún ọ lóru ó yàtọ̀ sí tí àwọn àrí nù Bible. A dẹ̀ ti rí nísìnyí pé wọ́n fi ń tọ́ àwọn èèyàn jẹ ni. Wọ́n fi ń tú wọn jẹ, wọ́n fi ń kówó, wọ́n fi ń ṣe gbogbo ẹ̀. Kọ́lọ́ dáríji gbogbo wa.
0: Àmì àmì. Ṣùgbọ́n ẹ ti ṣiṣẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní industry yìí. Ṣé ẹ tiẹ̀ lè ṣe wá níbi memorable funny story kan tó ṣẹlẹ̀ bóyá láàrin ẹ̀yìn àtẹ̀yàn kan ní bóyá ní backstage ni vaccine ni àbí ìkọ̀kan?
1: How do you say that? How do you yeah, one anecdote to the wow bet. The point is like I, you know I said that like man sise mo lo sise ni.
0: Then
1: the matter is mo lo ni e mo kuro ni and all that. But I man shawada lori lori kini no be na man shawada. Emi de man shawada gan because sise yen tedious. So man pe ki de won te wa shawada to lerin ta
0: lo
1: e gbogbo are a to you know. But mo do kan ti wa ri ti mo n lo pelu yawo mi tobinrin kan ri mi ni mall o de wa kiss mi be mi mo ri o e ri pe oro
0: na ba le se wa react ba kini awon yi se
1: no oun ko gan sibe ni oun gan emi mo wa rerin mo wa ngba ti obi mo wa so pe mo wa introduce e si oun gan se wa get are pe oun sorry gan pe
0: o
1: ti e really mean no but bo se se bo sa se huwa yen a dẹ sọdá wà láti kúrò mẹ. Bẹ̀tẹ̀ ṣọ̀gbọ́rọ̀ kì í tán lọ́kàn ẹ̀yìn obìnrin. Ọlọ́run sáà máa wá yanjú
0: ẹ̀rọ
1: ẹ̀.
0: àṣùgbọ́n kí lẹ máa ń ṣe tó bá yẹ wípé ẹ sí lórí set ṣé nǹkan míì wà bóyá bí iṣẹ tàbí bí hobby bóyá tó bá ṣe pẹ wà lórí set kí nìkan míì tẹyàn láàyò láti máa ṣe.
1: Ṣiṣẹ́ mo ti bá iṣẹ́ tí mo ṣe ilé ìkan dàbí retirement mi.
0: Gbogbo
1: tí mo ń ṣe rèé mi ń ṣe business mi ń ṣe nǹkan.
0: Kí ló dé ṣe ẹ ní interest?
1: Wàhálà ilé ayé ti pọ̀ ju. Ọdún mẹ́rin la fẹ́ gbé ńbẹ̀ náà tá à ń wọ ẹ̀wú rin. Èèlò la ń wá. Nípa tí èèyàn bá jẹun tó ti jẹ lọ́lọ́ ń fún ẹ lórí ọ̀fẹ́ oúnjẹ mẹ́ta torí lé gbé orí mọ́tò ògùn táwọn ọmọ ẹ àti bímọ tó ti lọ school ọmọ ti bímọ. So kí lè yàn tún wá kiri.
0: Ṣàtẹ̀rí kọ̀ọ̀kan náà ọmọ yín tán yan iṣẹ́ tíátà láàyè.
1: Kékeré kan wà tó ní pé òun fẹ́ ṣe tóun fẹ́ ṣe bá fẹ́ àhẹ́pù ẹ̀ àwọn kan wà jẹ́ kí wọ́n ti ẹ̀ fẹ́.
0: Ṣùgbọ́n bí tí tíátà dé ṣe ẹ máa encourage ọmọ yín láti ṣe.
1: Màá mú lọ́wọ́ gòkè ni
0: ètò
1: wá fẹ́ ṣe mbẹ̀. Màá mú lọ́wọ́ gòkè iṣẹ́ gidi ni iṣẹ́ gidi owó dẹ̀ ti wà mbẹ̀.
0: Ọ̀nà ìgbà tẹ́yìn bẹ̀rẹ̀.
1: Kò sí nǹkan bẹ́ẹ̀ o. In fact, o lè wọ ọmọ lọlé pé àmúlọ́rẹ̀ obìnrin kan bẹ̀rẹ̀ jẹ́ lọ kí wọn. A máa bá wọn yẹn wí ni. Ṣé ẹ jẹ́ máa rìn kíní kan? Bí ìsìn báyìí, bàbá wọn gan fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ. Màmá wọn gan wò ó. Ṣé lè yí ìbájọ́ kọ́ ẹ ní? So ayé ti yí.
0: Ẹ ṣeun gan bàbá wa Akin Lewis ẹ yára lé àmúlérò wípé ẹ gbádùn ètò òkè ìbàdàn wa fún ti ọ̀sẹ̀ yìí lágbára lọ́wọ́ elédùmá rẹ̀ mo mọ̀ wípé ọlọ́run àbá wa lọ́ra ẹ̀mí yín ṣùgbọ́n ká tó máa lọ gẹ́gẹ́ bí ẹni tó ti rí ìgbà tí theatre entertainment tó ń dìde nílùú ìbàdàn tó sì jẹ́ wípé a tún rí ibi tó dé bá ṣé ẹ máa tún wish kírú ìgbà yẹn kó tún padà wá sí ìlú ìbàdàn.
1: Kò lè padà.
0: Kí ló dé?
1: Báyé ṣe ń lọ là ń tọ̀. Ìgbà kò lè padà ìgbà tó ti lọ yẹn kò lè padà mọ́. Nígbàdà ìgbà tó dáa ni o àbí ìgbà tí ò dáa kò sí èyí tó lè padà mọ́. Ohun ọ̀tún ló wà. Àwọn tó ń ṣèkà àgbáyé ìgbà yẹn lè wá mọ́ àwọn oníkà tó wà ń sìn ọ̀tún ni wọ́n. Àwọn èèyàn gidi tó bẹ̀rẹ̀ ọlọ́run ìsìn wọ́n yàtọ̀ sáwọn tìgbà yẹn náà. So kò pọ́síbù kò sí bí mo ṣe lè ròyìn tó pé kí bá yé kò ní padà. Reality of life nìyẹn.
0: Kí ló wá lè mú development dé bá industry yìí nìbàdàn gangan tó yẹ pé tẹ bá lọ́pọ̀lọpọ̀ àwọn olórin nìbàdàn ó dìgbà tán bá lọ sí Èkó tán lọ bá producer tán lọ bá promoter kí ló dé tà ní wọn nìbàdàn bí báyìí.
1: Nature Ìbàdàn ni. Nature Ìbàdàn ni like I said ibi ni center ìgbà kan orin o data o aṣọ o gbogbo ẹ ibi ni ìmọ̀ o gbogbo ẹ ìgbà tó yá lójijì gbogbo ẹ kọ́ ọ̀pọ̀ sún sẹ́kọ̀ọ́ ni.
0: Kí la wá ní báyìí?
1: A ṣe láwọn èèyàn náà a ṣe ń ṣiṣẹ́ yìí kò kọ̀ dàbí tìgbà kan mọ́ nísìn values àwọn èèyàn tó ti yí. Values ti yí right now everybody wants money that they don't even have to work for.
0: Wọ́n
1: kàn fẹ́ sùn kan jí kan rówó lábẹ́ bẹ́ẹ̀dì. Àwọn ọmọ tó lè ṣe gbogbo kinní wọn ò fẹ́ ṣe. Kò sẹ́ni tó fẹ́ kọ́ṣẹ́ mọ́. Ìfẹ́ àkùsẹ́ tó fẹ́ lọ iléèwé gan pàápàá. Tó gbogbo etí ara nǹkan tó fà náà nìyẹn tí tá a ṣe lè padà síbẹ̀. But having said so, àwọn èèyàn sì wà. Tí ibé mi rè ń bàdàn. Ibé wọn rè ń bàdàn. Wọ́n dẹ̀ mọ mo chọ́ọ̀pù ọgbọ́n àgbáyé náà ti ń wò wá báyìí. Ìbàdàn náà ládẹ wà.
0: Ìbàdàn náà là ń project.
1: Bẹ́ẹ̀ni Ọlọ́run jẹ́ máa lọ bẹ́ẹ̀.
0: Àmì ẹ ṣeun gan. Múríkà ń bì kan pé ẹ fẹ́ràn láti máa mentor àwọn ọmọ kékeré àwọn ọ̀dọ́. Kí ni ó kí ló jẹ́ kí ọkàn yín fà sírú nǹkan báyìí?
1: No, kò ju pé tí a bá lọ àwọn olófẹ́ tẹ̀lé wa. Èrò dẹ̀ pọ̀ níbi iṣẹ́ wa èrò ti pọ̀ jù àti lórí pípé àtẹ̀ntórí òpè àtòlè àtọ̀lẹ́
0: àtòkùrọ́
1: oríṣiríṣi làwọn ibi because our charter dá wa. For instance association wa ò dàbí tàwọn bankers kò dàbí tàwọn accountants. Wọ́n ti charter wọn débi pé ilé àwọn kan tó ti gbé ti o ba lo se ni se ba gbo eyin a le mi ase
0: e
1: ba ri kini kan so iru bo se wa ni bed ti ru o ba mo mento awon to nbo leyin iru awon o lo fe gbase so as e mama wa awon to ready lati pe se wo fe sise gbogbo baba se le ran lowo
0: ṣùgbọ́n ṣe ilé èèyàn kan tẹ lè tọ́ka sí tàbí méjì tẹ pé ìlẹ̀ plant ẹ̀sìn industry.
1: Mi ní sọ pé plant. Because wọn plant èmi o. Èmi tẹ̀ tún jàjàgbara ni o. Ó jà. Ẹ̀bẹ̀ tí n bá rí, mo dẹ̀ máa ń rí wọn. Kí ni wọ́n ṣe ń bì? Ẹ̀rẹ́ sọ, a sọ̀rọ̀, a máa spend time bàbàbàbà. Ó kàn ń ṣe IT. Tó bá ṣe tó ń ṣe dáàsì, ẹlòmíì ni, I want to come back. I want to ṣe gbà, ìjọ máa bọ̀ ṣe báyìí ni kò ṣe ṣe bá inú mi lè plant èèyàn tó rọ́ mọ́ mi gan mi ní plant ẹ̀ tó bá fẹ́ látọkọ ẹ̀ àwa ràn lọ́wọ́.
0: Ò sí èmi ẹ ṣeun gan ṣùgbọ́n irú orin wo lẹ fẹ́ràn láti máa gbọ́ kí lẹ máa fi ṣe fàájì gan ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti lọ ṣe onífàájì èèyàn kan ní.
1: Onífàájì ni mí àwọn èèyàn mọ ni o.
0: Bóyá tún yá lára nǹkan táwọn èèyàn mọ parí.
1: Ọmọ because me like
0: you. Ẹ ṣe láulau.
1: No. And I'm not a socialite. O le ri mu party ki ma no ma spray no tipe ni o.
0: Okay.
1: Awon ko understand there but be mi se ri ni. Mi believe we get mama then ge o je o ajeki. So lo ma mu yo o kini kan no. What I love most emi atawon remi. A le ma ju marun. Bo je nle. Bo je ni club, you know, be bi kota kan ajoko in a very cool and nice way to nika look at the bad one are
0: iru faju then you like
1: it if you like me if I'm gonna like my own film go film awon oyinbo yen gbogbo nkan bi teyan ti le kogbon ma wo ma ri dara pe okay ma raye ti ma ni time ma binge do gbogbo npe ni binging ke yan wo film mo ju gba mi ma like mo dey like ma kawe na. I used to do sports a lot, but I'm at the
0: day. You sports who learn she?
1: Ugbo eni, mugba ball, musare, mugba basketball, musum, mugba hockey.
0: You le wan she nsin?
1: Nsin? Mugba man stroll. Man stroll. Yeah, le she go kara kara.
0: I say wa ni any of the club, maybe tennis club, correct, man.
1: Well, I am in the club.
0: Okay.
1: You know, which is a growing club, but not that. You know, I told you I'm not a socialite. I'm a socialite. No more go. I'm rather a quiet person in that sense.
0: I say you will never find a lot of magma.
1: Only generally, but more like jazz music. But like I said, gbogbo orin o, Obe, Sunny, even hip hop. Like Benny.
0: Talent fan na won ni hip hop
1: wa. Ah, Davido. Balogun kini
0: eru ko. Wizkid.
1: Ah, omo
0: Ibo.
1: Omo Ibo yen. To
0: ni. Bala boy.
1: No, Bala boy so omo Ibo, but like Bala boy no. Iko omo Ibo ni to ma nko ni to fine by.
0: Fino
1: ko, ikeje e.
0: Techno. Techno.
1: We le do
0: flavor.
1: Flavor.
0: Na bania.
1: Mo like tori music e se jo si.
0: Ben.
1: Ko ju elo. Bemi o, you know, se gbo.
0: O de unique.
1: You know. So I listen to all kinds of music, but titemi o jazz.
0: Ta ba fe ma dagbere lori eto ba, se jazz la wa lo, la play fun yin.
1: Se e won play jazz nbi? Èyí lè máa fíyèm bí.
0: Gbogbo ilé tẹ́ bá ti fẹ́ ni orin tẹ́ bá ti béèrè la máa fún àlejò wa.
1: Ẹ fún mi ní flavour kan.
0: Flavour. Èwo lẹ tẹ ṣọ nìkan tẹ mọ tẹ ka lè jọ kọ.
1: Mi ò mọ kan wọn.
0: Àwọn máa lélẹ̀ tẹ fẹ́ràn.
1: Tí n bá gbọ́ náà mo lè máa kọ́ lọ tí n bá gbọ́.
0: Ṣé ẹ mọ àdáadá
1: yìí.
0: Everybody dey call am.
1: Ìkọ́ tó wà náà, ìkọ́ tó wà tó ṣe lẹ́yìn mẹ́ta pé. Kini ko agba bola.
0: How much is money?
1: Mo like you know. Like I said, could you hello to me? Rí mi ò wá bọ́là kankan lọ, mi ò fẹ́ di àgbá bọ́là
0: kankan. Oṣù Alárin àgbá bọ́là.
1: That's a nice one.
0: Ẹ ṣeun gan, ẹ ṣeun gan pé a pè yín lórí ètò òkè Ìbàdàn, ẹ sì jẹ́ wa, ẹ kú àpọ́nlé wa. Ẹkú bẹ ṣe yẹ wá sí Ọlọ́run a túbọ̀ máa pẹ́ yìí náà ní síwájú sí i. Tó ẹ̀yin ara lé lórí ètò òkè Ìbàdàn wa lónìí yìí, àlejò wa tẹ̀tí ń gbó wọn látàárọ̀, àwọn náà ni Dr. Akintola Akin Louis, ààrẹ Atayese ti agbègbè Olúyọ̀lé nílẹ̀ Ìbàdàn, tí wọ́n sì tún jẹ́ gbajúgbajà òṣèré Nollywood. Pẹ́sàn pọ̀, ìbéèrè pọ̀, ṣùgbọ́n àsìkò kò gbà wá láàyè púpọ̀ tó bẹ́ẹ̀ náà. Ẹ bá mi dágbére fáwọn ara lé.
1: Ẹ̀yin èèyàn mi, ẹ ṣe mo dúpẹ́ o. Ojú yóò ní fọ́,
0: títí
1: yóò dẹ̀ ní di.
0: Àṣẹ.
1: Ẹ máa gbádùn wa ni.
0: Tọ́ ẹ̀yin ara lẹ́, ó tún roke náà ni lórí ètò òkè Ìbàdàn. Tèmílàdé àlòkò lórúkọ mi. Ẹ má gbàgbé láti subscribe sójú òpó yìí, òkè Ìbàdàn pẹ̀lú Tèmílàdé. Ẹ bá mi sọ fáwọn ara lẹ́ kán bá mi subscribe.
1: Ẹ láti subscribe o, ẹ rí àwọn tó ń gbé wá, torí yín náà ni o. So ẹ lọ subscribe, kẹ máa gbádùn ẹ lọ.
0: Ẹ ṣeun gan, ó dàbọ̀.

0: Splash FM 105.5.
1: We're not gonna cuss at you.
2: We're not gonna yell at you.
3: We're just gonna give you the best of information and entertainment that everyone can agree on.
4: 105.5. The Splash.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. káàṣì ẹ̀ ni ẹlẹ́dàá ti wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. ìyẹn nínú oṣù ẹ̀bà yìí, káàṣì ẹ̀ tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. ó tún yá o, ẹ jẹ́ kí n já yín sí ti Independence Day Cash Pot. àwọn olúborí 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. gbogbo ọjọ́ Friday ni double winning cash pot. níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. lórí Splash FM *347*1004*#. lórí Lágelú FM *347*1004*#. o sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. ọjọ́ stage gaming board ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀ ń bá yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí.

ẹ̀ka ẹ̀lẹ́ o, gbogbo ọmọ nàìjíríà ṣe dáadáa lábálẹ̀. A kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta, a kú kalẹ̀ ètò. Mo kí wa níbi gbogbo tí a ti láǹfààní tá a ti ń gbọ́ ìkànnì yìí. Níbi tí gbogbo wa tá a wà lálẹ́ tẹ̀lé ni mo ti ń kí wa pé ẹ kú ilé, ẹ kú àfọmọnìyànṣe.

Ọlọ́run ọba mi ìbàrẹ́ lálẹ́ tèní. Akọ́dá ayé aṣẹ̀dá akọ̀ mọ́tìkà lẹ́yìn. Olúwa olúwa wa orúkọ rẹ ti níyìn tó ní gbogbo ayé. Ta ló tó bí ọ léèrè iṣẹ́ agbára rẹ. Ìwọ náà lọ́lọ́run àwọn ọlọ́run olúwa àwọn olúwa àpáta ayérayé ibi ìsáde wa. A gbé ọgá fìyìn mú fìyìn forúkọ rẹ nítorí tí o ṣeun. Olúwa gba ọpẹ́ wa o. Ìbọn Ọlọ́run ọba mi ìbẹ̀yìn èèyàn. Ìbá pásítọ̀ ìbá wòlíì ìbẹ̀yìn àǹfàá ìbẹ̀lẹ́sìn àbáláyé ìbọn ọmọkú ayé. Ìbọn ọ̀gá mi pàtàkì ọmọọba Kọ́ládé Àlàbí. Ọmọọba tó lòdẹ òṣogbo àyà kókó nàkí ajímú tábà ogun jẹgbìnì bí àtẹ̀kùn ìṣedélọ́jọ́ tí fi ń wù mí ọmọ ọba ni tí ń gbélé tí ń ṣe bí ọba. Ẹ̀ka alẹ́ bàbá mi Adébáyọ̀ Àkàdé kábíyèsí o.

0: kábíyèsí rẹ̀ lẹ́dùmarè. Ọlọ́run tí gbogbo ipá àtagbára ń bẹ̀ lọ́wọ́ rẹ̀. Àwọn méjì yìí gbéra ń bàdàn. Wọ́n lọ ìlú Èkó. Tí wọ́n ń bá lọ ni pé kàn rí tajé ṣe lẹ́kọ̀ọ́. Ẹ̀yin obìnrin ẹkọ́gbọ́n tí ń bẹ lára yín o. Ibi ìpamọ́ lọ́lọ́run ọba mi fi sí.
1: Ọ̀rọ̀ àwọn ẹ̀dá nílé ayé.
0: Bí ìbá ṣe wípé
1: ẹ̀sùn mọ bí ẹ wá kọ́.
0: Ẹ bá túraká sẹ́ni tí ó bá fẹ́ bá yín láṣepọ̀. Kò rọrùn. Torí ibi tọ́wọ̀ àwọn ibi ìpamọ́ ni.
1: Ọ̀rọ̀ àwọn ẹ̀dá nílé ayé.
0: Ṣùgbọ́n òfin ò rí bẹ́ẹ̀.
1: Mo bí ẹ wá gbọ́.
0: Tẹ́nìkan bá parọ́ mẹ́nìkan pé ó fẹ́ fipá bá òun láṣepọ̀ ni. Tó pariwo.
1: Ẹ̀yin èèyàn mi.
0: Tí ò sí ṣíṣí kámẹ́rà ń bẹ̀ CCTV ń bẹ̀. Ó ń tọ̀ wọ́n wẹ̀wọ̀n gbé láyé.

0: lórí rédíò yìí lọ́jọ́ Wednesday tí mo pè ní lọ́pẹ́lọpẹ́ Season TV.
1: Ó lè sọ bí àjò ṣe máa rí.
0: Ìyàwó ó ti yan àlèmọ́kọ ẹ̀ láà. Ó ti ń dùn mọ́ ṣùgbọ́n àlè.
1: Ó lè sọ bí àjò ṣe máa rí.
0: Ó ní kọ asthma tí ra ń tọ́jú díẹ̀ díẹ̀.
1: Ayé lọ́jà ó.
0: Ó sì ní ṣe kọ asthma ni àbí kí ni tí wọ́n fi ń mú yẹn tó bá ti fẹ́ tẹ́mi wọ́n bá ti fẹ́ lọ tí ó tètè yá mu tí ó fi sí mú. Ọkọ rẹ̀ ò sí nílé. Àlejò sì wá wálé. Orí bẹ́ẹ̀dì ọkọ ẹ̀ ni wọ́n lò.
1: Ayé lọ́jà ó.
0: Orí bẹ́ẹ̀dì ọkọ ẹ̀ ná lò.
1: Olúwa.
0: Wọ́n sáré ṣe gbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbà ti n gun ìyàwó ìyàwó mọ rí bẹẹ di ọkọ ẹ lọwọ.
1: Má jẹ́ kí tèmi
0: lọ bá paná.
1: Lọ́dọ̀ rẹ Olúwa.
0: Ìyàwó ọmọ tí ó mú ẹ̀rú bá ó sábọ́jáde ní yàrá ó sá lọ sitting room àti sitting room ó tún sá padà dé. Ìyẹn sá ìnáwó ìnáwó ìnáwó ìnáwó ìnáwó ẹni tó ti bọ́ sòkòtò ẹ̀ tó ti fi kọ́. Kò mọ̀ pé ṣẹlẹ̀ yẹn ó ṣẹlẹ̀.
1: Tóun mi bàbá Olúwa fi fún mi.
0: Ẹ mọ́ jẹ̀ǹtàn yín ọkùnrin yẹn kú sórí bẹ́ẹ̀dì ọkọ ẹ̀. Ẹni yẹn kú sórí bẹ́ẹ̀dì ọkọ ẹ̀.
1: Bàbá Olúwa fi fún mi.
0: Wá rò títí pé wàhálà leléyìí o bóònù ti fẹ́ ṣe.
1: Àwọn ọ̀tá ayé.
0: Tọkọ ń bá ìmọ̀ yóò lé nǹkan nílé ni. Ó ṣílẹ̀kùn ẹ̀ dáadáa. Bọ́kọ ẹ̀ ṣe dé.
1: Èmi lékè ìṣòro.
0: Tọkọ wọ yàrá lọ parí mọ́kọ ẹ̀ wípé ọ pààyàn. Ọkọ ń pààyàn. Ọkọ ń ti pààyàn. Ọ̀pààyàn àwọn ará flat kejì jáde àwọn èèyàn jáde kí lọ ṣẹlẹ̀ olókọ ni ọ̀pààyàn ó ń dẹ̀ sọ fún ọ̀pààyàn. Ṣé bí gbòòrò ìlú yìí náà ni ìṣẹ̀lẹ̀ ń ti ṣẹlẹ̀? Kó lọ́wọ́ bá mi ó máa gbà wá ẹni tọkàn lọ́mọ̀. Etí tiwa ń gbọ́ mẹ́sàn-án ń gbọ́ mẹ́wàá ń tọ́ dáa bẹ̀ á gbọ́ èyí tó burú rẹ̀ náà á tún gbọ́. Ìyàwó ló bá ké gbàjarè ó ké gan àwọn arádùúgbò wọn pọ̀ ọlọ́pàá wọ́n sì gbọ́kọ ẹ̀ lọ sí station.
1: Bí kú ilé ò pa ní tòde ò lè pa ní.
0: Mo gbọ́kọ dé station tán ẹ mọ́ bínú o mọ̀ ń yà ní ọ̀tọ̀ níbi mọ̀ ń lọ o.
1: Aráyé gbọ́ àwọn tí ń bá ní jẹ́ àwọn tí ń bá.
0: Tí mò ń ṣàlàyé ni pé ihò tọ́lọ́hún ń dá mọ́ obìnrin ibi tó wà ọ́họ́ ó dẹ̀ há. Tóbìnrin bá sọ pé ẹnìkan fẹ́ rí epo ẹnìkan tí ò bá sí CCTV ńbẹ̀ tàbí sí kámẹ́rà ńbẹ̀ tí ò sí kankan ńbẹ̀ èèyàn wẹ̀wọ̀n gbé. Yóò wẹ̀wọ̀n gbé. Bọ̀ ń bọ̀ ńbẹ̀. Ńgbà ń dágọ̀ ọlọ́pàá wọn lọ pààyàn olóhùn ọ̀pààyàn òun ṣẹ̀ṣẹ̀ wọlé ìyàwó rẹ̀ ọ̀wà rí ọtí bí. Àwọn èèyàn gbà wípé ìtẹ́lẹ̀ díẹ̀ ni kì í rí ní tì. Ìyàwó rẹ̀ ò lè rí ọtí láyé. Ọ̀pá odidi ọkùnrin bọ̀lọ̀jọ̀ yìí. Lọ́pá ó ṣe ẹnjiníà mo dúpẹ́ lọ́wọ́ rẹ púpọ̀ púpọ̀. Ìyàwó olè ò lè rí ọtí ìwọ lọ́pá. Gbọ̀n délé ẹjọ́ àwọn adẹ́jọ́ wọ́n ń rojọ́ wọ́n ń ṣe gbogbo ẹ̀. Ọkọ̀ ẹ̀ wá níran ní kóòtù wípé ṣé bí CCTV wà nù lé táwọn ṣe sílé. Ó lò ní ẹlẹ́rìí. Ọkọ̀ ìyàwó lò ní lẹ́lẹ́rìí. Wọ́n ní ta lẹ́lẹ́rìí ẹ̀. Ó ní káwọn ọlọ́pàá ó tẹ̀lé ńdélé ẹlẹ́rìí wà nílé. Ó yọ CCTV Ọyọ́ wọ́n gbé dé kóòtù. Wọ́n ké gbogbo ẹ̀bọ́ náà. Wọ́n ń wo Jagunlabí bó ṣe wọlé. Ọkọ rẹ̀ ń kọ́ ní òsì ńlé. Lọ wá pè mí pé kí n wá, kí ni n wá ṣe? Ó ní àṣọkọ òun wá máa bó ń ṣe kinní yìí ni. Kinní yìí ni mo ní wá bá ń ṣe. Ó mà láyà ó ní àgbègbè ilé tó bá wọn. Sọ jẹun olóhùn wọn jẹun. Gbogbo ẹ̀ náà ń wò lórí CCTV ni gbogbo ẹ̀ ń wò náà ń wò kárakára. Ìyàwó ń wò, adájọ́ náà ń wò. Wọ́n ń wo gbogbo ẹ̀. Nígbà ó jẹun tán. O ni sọ wẹ̀ ni àbí gbọ́ bá ṣe tán olóhùn ọkọ̀ọ̀kọ̀ wẹ̀ náà o.
1: Ẹyin èèyàn mi, ẹ̀sùn mọ bí ẹ wá gbọ́.
0: Wọ́n wẹ̀ tán. Jagunlabí ìyàwó náà bọ́ sórí bẹ́ẹ̀dì. Wọ́n ń ṣeré, wọ́n ń ṣeré.
1: Ó dàbí.
0: Eré ni wọ́n ń ṣe. Adéyinka àti bi eré.
1: Ẹ̀sùn mọ bí ẹ wá.
0: Ìyàwó làálẹ̀ Jagunlabí finá sí láà. Tí ọkọ rẹ̀ ń jẹ rèé, làwa náà tó ń jẹ yìí o. Ọkọ rẹ̀ ọ̀gbádùn rẹ̀ dáadáa.
1: A
0: ní bí ìyàwó ṣe ń ké súyà tí ń ké gbogbo ẹ̀ lórí. Adéyinka kọ́lọ́wọ́n bá mi òkè kó sọ gbogbo wa ni o. A ní bí ìyàwó ṣe ń ké tí ń ké mọ́kọ. Wọ́n ti ṣe round one. Round two tí wọ́n tún ń ṣe lọ́wọ́. Ibẹ̀ ni Jagunlabí ti gbẹ́mìí-mì. Ní nàka ìyàwó ní kí ló ṣẹlẹ̀, kí ló dé? Kí lọ ṣẹlẹ̀? Ọ̀tọ̀ níbi tó bọ́sọ̀ ẹ̀ sí. Ọ̀tọ̀ níbi tí èyí làwà, ọ̀tọ̀ níbi tó ń gángan ti ń ṣe kiri wà. Ìyàwó sá jáde nù yàrá. Ó sá jáde ní yàrá. Ó sá wẹ̀rẹ̀wẹ̀rẹ̀, ó sá lọ sí ti rúùmù, ó bomi, ó tún bu gbogbo ẹ̀. Jagunlabí jáde láyé o.
1: Ayé lọjà ó.
0: Nígbà ó pẹ́, tọkọ dé.
1: Mo fọ̀rọ̀ mi lé ẹ lọ́wọ́.
0: Kí ẹni ìyàwó pariwo pé ọ̀pààyàn. Gbogbo ẹ̀ ni wọ́n gbọ́ ni wọ́n rí. Tọkọ lóhun ọ̀pààyàn, ohun ọ̀pààyàn. Bó ni arákùnrin gan ṣe débi báyìí, oníkíni ohun mọ bó ṣe débi tó lò gbójú fọ́kọ rẹ̀. Àwọn adájọ́ yẹn ronú, ó kọrin mọ́lẹ̀ pé obìnrin láyé òun, obìnrin pé lóòótọ́ làwọn àgbà pòwe tí wọ́n pọ̀, tí wọ́n pòwe tí wọ́n sọ wípé. Ọkùnrin tó bá ń bẹ láyé tí ò tí kú, ìyàwó rẹ̀ ò tí ṣetán tí ọ̀pá ni o.
1: Ohun tó wù mí bàbá, Olúwa fi.
0: Ẹ̀mí wa ń bẹ lọ́wọ́ wọn. Ẹ̀mí ọkùnrin ń bẹ lọ́wọ́ obìnrin, wà láìtàláì. Kò sọ́gbọ́n tọkùnrin lè gbọ́n.
1: Àwọn ọ̀tá ayé.
0: Àwọn Jagunlabí dé kò. Èyí tọkọ rẹ̀ tó.

0: na Jesu to se mi lore o se mi dada so pe Jesu mo ma dupe temi mo dupe o ogo ni fun o Jesu oba mi onipekun ewa onipekun ogo o se o Olorun orun eni to de aye atorun ada ope pada fun o ogo ni fun o Jesu inu mi a si dun sese gbogbo igba to ba bo si ojo Saturday bi eleyi kini di tinu mi ma fi dun mo ma ronu weyin ma ronu lo seyin ma wa wo lati jo Monday okan ojo kan ise agbara ti Olorun ti danwo ninu aye awon eyan igba mi nbe ti ma fe wa asu ti ipa kun mu mi lowo dani mi so le dupe lowo Olorun ko yin ni o le jawon eyan fi ohun dupe abe mo pe ona merin le yan gba te yan fi so pe alakoko o le fenu re dupe to mo fenu so elekeji o le mo fi jo re dupe tinu yo mo dun sese elekeeta o le fi owo re dupe lowo baba mi ologun ajobo elekerin o le lo testimony lati fi dupe so gbogbo igba to ba si gbe ope soke isunkun ile asi ma jade fun o so gbogbo eyin omo Olorun ki n to bere si pe ikan ojo kan ope ni ogbon ti mo fe da si ko si bi n gba gbadua fun yin feedback ni testimony mo je ma si tun fi number mi sita fun gbogbo eyin te fe ni testimony maje mu ati edidi to ba ijo irin o ni pe oluwa so fun mi ninu ise iranse pe tin ba ti bere si sise iyanu ninu aye awon eniyan re so fun won o ki won ma dupe ki won ma so testimony e to ba ko ti o so testimony e to won Olorun se fun oni baje sugbon ko ni ri mi gba eyin omo Olorun mo mo po fe gba si ile ti kun lori sirisi ojo kan eri but a ma biyanju ati gbe na ni e ki gbe ni baba mo dupe fun gbogbo n to nse ninu aye mi ati tawon mo even to ba ti ri yanu dupe ti e ogo ni fun o Jesu Jesu oluwa wa e dide mami e dide daddy eyin wo le mo mo fe ojo ayo o gbagbo pe ninu irin ajo aye mo re ojo ayo kunu e awon kan ojo ibi ni won mo ri mo so nkan kan jo ni ojo ayo mi po ju ojo ibanuje mi ninu irin ajo aye mo gbadun Olorun tori pe mo tete damo boya nloje koju ayo mi opo iwo omode tete da Jesu mo daddy ati mommy e tete gba bayi ko le bere si fun yin ni ojo ayo e dide oni ni Saturday pupo eyan ni mo se nawo lojo Saturday inawo to ri ti won seun gbogbo opolopo idajo ojo ti won da ojo idajo awon nkan to da ti won kojo oni won celebrate e loni enawo eyin te ba gbagbo pe ko lo le yin wa sile lodun iwo to ba gbagbo pe ile anu ki isu o se wedding e iwo to ba gbagbo pe o si pada se freedom o se graduation gbogbo eyin te ba mo pe won pada bo ya kaasi mimo iwo to gbagbo pe o pada ri owo yen dide wa ka ese today is 26 ka ese me fa si waju wa wa kigbe Olorun ayo gba oju ayo mi jade gbe iyo re dani bo se nse yen Olorun ayo bi mo se gbe iyo mi dani gba oju ayo mi jade in the name of Jesus Christ gbe iyo yen dani ko wa ni Olorun mi mo bebe je ki oju ayo mi ko de mo ti ba won yo o Olorun okan mi ranti ojo ta o yo fe mi na o egan yi ma po oju de nti mi aye aye wa munu mi dun ki rojo eye ki won ke mi na laye mi ku orire mama yi bi ese mefa si waju pada pelu majemu Olorun iwo atomo ayo kiyin ku orire in the name of Jesus Christ esa ni ana mama boyo sese ngbo mi ni mo ni ki awon eyan gbe iyo won si ita nibi ti ri o ti sesi nigba to ba dola iyo ati holy communion combine mo so communion kan be te lo ni on di wow o nbo wa gba on di one bo si ojo Thursday ni gbogbo bi e ba ti ngbo mi osu tan adagbere fosu ipo digba o se e wa gbo gbogbo le ti ba nla nfani ati gbo mi iyo yi e tun gbe sita ti ri o pa moju mojo Monday o ni sile o ode bo ba se pe nu nylon na lo wa bo ba se po sese ngbo mi for the first time bu yo die bu sinu awo koto awon tin gbe wa mo tin ka bibeli si ah oniye ti mo ti ka si ati wo bi 20 30 something 60 pere won ni kin kasi ma wa so aso tele si e wa lo gbe sita sibi ti o ti se si bi olodun ba fu wa ni agbara ni gbogbo sona church lola ati ni gbogbo wema ni wema e gbe dani bi ogo se nje ti olodun mo gba olodun gbo pe didun lo son so ma ka nkan yoku si e ba bere si lu aba mu nkan mi se ni osu October una kapahala zedu omeka ayadesha eyin omo olohun iroyin ayore ajade bi o ba yi o ma tutun so eyin are eko e gba woli ode kunle epafras lalejo lai pei on the one yo wa bo si osan gangan wakati meji pere ni mi o se ru eri o on the one ojo yo bo si ojo Thursday mo nbo engineer e ja mo pe awon oniroyin ayo ta lo gbagbo pe oyin ayo nbo wa bi kan fi dile na mo nbo
1: baba mi e ka ro omo ajo yin lori afefe ni lati ilu Ilorin oruko mi ni Ola Itan mo dupe lowo Olorun ori oke comfort line mission Olorun yen dara si mi dara si le mi baba mi emi na le ri o odun 2024 ni mo tele yin nipasẹ mo mi to introduce mi si program yi nigba yen oko mi won si ara di won se travel ni gbogbo owo to de se ku si mi lowo nigba yen o 12,000 naira ṣùgbọ́n mo ké pe Ọlọ́run ọdẹkùnlé ìbáfra ìrànlọ́wọ́ dìde fún mi mo ń ṣe POS mo dẹ̀ ń ta attachment àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀pù mi sọ mi ní wà ń bẹ̀ báwọn yẹn ṣe wá nìyẹn mo máa ní àwọn fẹ́ fowó báyìí sí mi lọ́wọ́ owó yẹn ni mo wá fi run business ìgbà tó di bí March 2025 ránṣẹ́ tó wá béèrè owó yẹn ìgbà yẹn mo ti ní àmì tó mo ti ní àmì ṣẹ́kù gbogbo iṣẹ́ tọkọ mi ṣe ní ìgbìtàn travel lọ ní báyẹn náà wọn fún wọn ní owó wọn nítorí pé wọn tí ní work permit dáadáa ní ìgbà yẹn wọn dẹ̀ promise wọn pé tán bá ti gba àwọn máa fún wọn lọ wọn bá gba work permit wọn ní àwọn ti close the account for that year which is 2025 bàbá mi bẹ́ẹ̀ ṣe ṣe program ní April nìyẹn tẹ́níkà fi Ọlọ́run bí Ọlọ́run mo sunkún lọ́jọ́ yẹn mo ké bí Ọlọ́run fún ìyàlẹ́nu mi bàbá mi Ọlọ́run mọ̀ gbowó ọkọ mi jáde kódà ohun tí mo rò pé wọ́n máa gbà gẹ́gẹ́ bí estimation tàwa gan ó wá ju owó ta a rò pé wọ́n ní san tó owó yẹn gan wọ́n tó wá san tẹ̀sù owó yẹn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọdún yẹn ń sọ̀rọ̀ nípa pé ká lọ ralẹ̀ ẹ̀dẹ̀ ti sọ̀rọ̀ kan rí nígbà yẹn tó yẹ pé ibi tí mo gbé ó jìnnà sí ibi tí mo ti ń tajà wá sọ̀rọ̀ màmá kan ní orí program ní ìgbà yẹn pé advice mi pé kí mo ṣe lọ́gẹ́ bá tún bẹ̀rẹ̀ pé ká lọ ralẹ̀ mọ́ pé ibi mo ti fẹ́ rí owó pé ọkọ̀ mi wọn tí stable dáadáa ní ibi tí wọ́n travel lọ pé ká máa fi owó yẹ kí máa fi ran business díẹ̀ dẹ̀ pé kí ni ẹ ṣáà sọ pé a ní wàá ralẹ̀ wàá dàbùlẹ̀ sówó ó bá di fẹ́ bí mànà jẹ́ ti ẹ̀ méjì inquiry mi tó sí ibi tí ṣọ́ọ̀pù mi wà mo bá béèrè wọ́n bá sọ iye rẹ̀ fún mi bàbá mi mo wò pé mo fẹ́ rí àdúrà owó tó tó báyìí mo bá calculate owó tó wà lọ́rùn tí mo fi ń ṣiṣẹ́ mo rí pé owó yẹn tó ó máa ṣẹ́kù díẹ̀ tí màá fi ṣe business torí POS tí mo ń ṣe nífẹ̀ẹ́ kí lose customer bàbá mi mo mọ̀ ralẹ̀ mo bá tún ralẹ̀ tán mo bá tún bọ́ sí ọwọ́ ẹni tí ò tó kó ìwé fún mi tó tún jẹ́ scam mo ṣáà ń sunkó lọ́jọ́ ẹ bá tún sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀ ṣe ra ilẹ̀ tí bàbá kan ní kán má jẹ́ kẹ́ ẹ rojọ́ pé torí ẹni ẹjọ́ rò nípa ilẹ̀ tẹ́yìn náírà pé wọn fún yín tó iye tí wọ́n fún yín mo kàn ṣáà dúpẹ́ lọ́wọ́ ẹ pé yín because ní gbogbo ìgbà tí mo bá ti ń na one or two things kọjá tí mo ń ronú tí máa ti ṣí platform àti ìfẹ́ni pé ní mo ti bá yín sọ̀rọ̀ yẹn tó wá sọ ní program mi ọjọ́ yẹn bẹ́ẹ̀ tún ṣe sọ̀rọ̀ àkànmí tún balẹ̀ mo bá gbàdúrà bàbá tó ṣe pé ní kò sẹ́ni tí ò mọ̀ kò jìnnà sí ṣọ́ọ̀pù mí náà èmi náà mọ ènìyàn bọ̀ mi mọ̀ pé owó ènìyàn ní ẹni tó fẹ́ bá mi ra rẹ̀ ti fẹ́ ra ilẹ̀ ìfi ọ̀tún bá mọ̀ ti ra ilẹ̀ níbẹ̀ ọlọ́run mọ̀ gbowó mi jáde àwọn tó gbọ́ sí gan ni mọ́mí lágbájá ọlọ́run mọ̀ nífẹ̀ẹ́ yìí mo bá lọ síbòmí mo bá lọ ra ilẹ̀ ló bá kú owó tí a máa fi ṣe kì í ṣe pé àmílé bọ̀ owó jìnnà síbi tí mo ti ń tajà bá ní ọlọ́run dẹkùnlé ṣàánú fún mi mi ì tí ẹ wúlẹ̀ fọkàn sí náà mo ṣàwá sí arúgbó ọjọ́ ní February yẹn ìgbà tó di July mi ì gbégbèsè kankan láti ìgbà yẹn ó ṣe di July padà yẹnse lo bi re ton ta block ba yi pe kini with the list to wa lowo wa a le se ani to ni igba yen baba mi inu ile ye won ni mo wa ti mo se ba yin soro laaro yi bo lohun se se onara ona iyanu ni iran lowo sa n dide fun mi ni bi ti mi ti e lero pe mo ti le iran lowo olorun ma dide iran lowo mo mo ti pari re baba mi koda Gerard gan la tun lo olorun dara si mi o dara si ile mi o dara si se oko mi mo dupe lowo yin o pe mi o ni doko e ba mi ki mama e se

0: mo ba mama iyo o ni Gerard la tun fi kan gbogbo eyin te ngba olohun gbo fun ile kiko dide mi me munasa parada ye de lie bodosha lati seju ilo mo so tele si aye re pe olohun yo ko ile fun o e wo lati ile pe ibere pepe tani oni ki wu ya yo mo gbo program nisi engineer next pepe yo mama ni Sunday ni first and second service lola ago meje ni sin alakoko bere gbogbo awon odo lati 13 titi wo 30 e break holy communion ma fun yin meji meji e lo kan pelu iyo yin ninu ose ta fe mu yi be ni isin elekeje o bere ni 9:30 lagbare ni to ni aye atorun e je ngbo die si engineer
1: baba mi o o ti leri o nko lowo olorun ojo omo ijo comfort life baba mi nko mi ni omo lola bosedi ojo omo mo je omo ilu ibadan nere a agbowo ri mi lo bayi pe ngba ti mo darapo mo ijo lati gba lockdown mo ti darapo mo ijo ṣugbọn beta lokan ni mo se ngba yen ngba to ya fura mi lola ti mo ri mo wa duro lori eyo kan mo tera mo gbogbo nkan tẹni ka ṣe ni mo n ṣe ìgbàtọ́ tó gbé tẹni ká máa san rẹ má jẹ̀mú tàwọn ọmọ mo kó tàwọn ọmọ mọ nítorí gbé mi wọnú ìjọ ó pọ̀ gan ni lágbàtọ́ ọkọ mi ti kú mo ti ń ja ogun gbogbo nǹkan dúró sí i dúró táwọn ọmọ mi wọn ti jáde wọn ti lọ sí wọn ti parí ilé ẹ̀kọ́ wọn ṣùgbọ́n kò síṣẹ́ ètò oníṣẹ́ lọ́wọ́ ìjọ ara wọn ọkọ wọn gbogbo ẹ̀kọ́ dúró ni wọn sun ọkọ náà iṣẹ́ ò sí lọ́wọ́ rẹ̀ ọdún kẹta tíṣẹ́ ti bọ́ lọ́wọ́ ọkọ ọmọ mi tó dàgbà lélẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ náà mo wá tẹra mádùúrà yìí mo ń gbà lọ́sàn-án lóru mo kàn tẹ́ bá ní ká ṣe ni mò ń ṣe pé tẹsímọ́nì mi mo kàn rí ọmọkọ mo ní òun fẹ́ ṣe traveling láṣẹ kò sí nìyẹn ìgbà tó ṣe process ní canada ó ṣe ti uk ṣe ti us kò kàn bọ́ sí ẹ bá sọ lọ́jọ́ kan pé tẹ bá ṣe ti uk tẹ ẹ ṣe country mi bó ṣe ní òun rí another country nìyẹn òyà ẹ ṣe bó ṣe ṣe nìyẹn ìgbà tó tún sọmi application bá ní orúkọ certificate ẹ kò jọra wọn tnd pẹlú ti bsc ìtọ̀tọ̀ ni tó ti ṣe ṣùgbọ́n lórúkọ yẹn yàtọ̀ díẹdíẹ bóyá kọ orúkọ yẹn wá lọ́ba kọ mo ní wọn máa gbà padà bóyá kọ orúkọ yẹn wá báyìí mo wà ń bàdàn lọ́jọ́ náà mo ṣe mú ríkọmíyàn òróró àti omi gbà papọ̀.
0: Nice engineer kíniyà ìlóhùn papọ̀ mọ̀mọ́ só ti sùn ọ̀làlẹ́ gbolí kọmíyàn mi ara àwọn nǹkan tá n pàápọ̀ rè pẹ̀lú iyọ̀ eléyìí olè kọmíyàn àti iyọ̀ nìkan nítọ̀ láì lágbára ẹni tó la yàtọ̀ yàtọ̀ sẹ́yìn tẹ́ ẹ bá lómi 7-7 sọ ọmọ mi rẹ lò àwọn àṣírí ni wọ́n ń fi hàn yìí inú testimony ni testimony ti máa jáde bó o bá gbọ́ tẹnìkan ìwọ náà fi mọ bó o ṣe ṣe tiẹ̀ náà ẹ jẹ́ máa gbọ́bọ̀ engineer.
1: Mo ṣe mú olè kọmíyàn òróró àti omi gbà papọ̀ gbà púpọ̀ mo bá ní orúkọ yẹn mo bá kọ́ èmi ní mo kọ́ jáde nínú kínní mo bá kó sínú omi gbà dèpa mo ní yakó lọ sọ̀mí bóyá pẹ̀lú ẹ̀pẹ́ mọ́nì wọ́n ti gba application wo mo ló lọ́ wá ṣe ń bàjẹ́ kò sí nìyẹn ọlọ́run máa ṣe bàbá mi ó mà ti lọ ọmọ yẹn mà ti lọ sí brazil láti 3 months ago ẹnẹ ohun tó pamọ́ báyìí tó wá jẹ́ ni pé ẹni tó ti da ó ti dàgbà díẹ̀ ó torí ti lọ lórí ẹ̀wọ̀n lè gbà ní báǹkì mọ́ ó ti wá sẹ́ẹ̀lì cv síbi ọ̀nà mẹ́ta pé pé àwọn ti lè gbà wọn ó gbà ní ilé iṣẹ́ náà gbà níbi bí wọ́n ṣe pè níbi iṣẹ́ kan nìyẹn pé kó wá reason bí tó ti wá dá dúró branch bòmí náà wá ní kó lọ́mọ sọ gàǹbẹ́ orúkọ iléeṣẹ́ náà mo forúkọ bò láti tó ti dá dúró branch bòmí náà wá ní kó lọ́mọ sọ gàǹbẹ́ bó ṣe pè ń pé mọ́mí ó mà ti ṣẹ̀ mo ní mo náà ṣe lélẹ̀ ó ṣàlọ́ reason pẹ̀lú owó tó ṣe lọ́wọ́ tó tówó ó bá lọ reason ọjọ́ kejì báyìí tí wọ́n pè fún iṣẹ́ ni visa àbí tó ń lọ jáde láwọn ìjọ nínú wa ń dùn náà ṣàbámi ṣe o ó ṣàti lọ sí ibi tó wà báyìí ó ṣàṣì ṣe oṣù kan bẹ ibi àwọn tí wọn ní kó mú ẹni tó tún súnmọ wá tó mọ pò gbúdù níṣẹ yìí tó náà nílò iṣẹ ó ṣàfi ibi ọrẹ rẹ ló fi dípò ńbẹ wọn ṣiṣẹ ń lọ lọwọlọwọ báyìí o òun náà ti wà lọhùnún báyìí kọ́ náà bá mi pè ṣiṣẹ́ gidi fún o ẹlẹ́ẹ̀kejì dàbí rẹ ọmọ mi lásbọn mi òun náà ibi iṣẹ́ tó wà nígbà tá ní ká ṣomi ọlọ́jọ́ mẹ́wàá yẹn ọdún ẹni mo wà mo ti wọ́n lo ọlídé mi lẹ́kọ̀ọ́ mo mẹ́wàá yẹn ó kú àṣẹ mẹ́jọ ńbẹ̀ ni ọ́ọ̀fù mi mo gbèdúgbò lọ resume fún iṣẹ́ mo wá ṣẹ́ omi ẹ̀ lórí lọ mo wá gbélé fún un pé kó tó bá ti tásìkò máa pè mo tásìkò bó ṣe lò nìyẹn o níbi iṣẹ́ wọn tó ti ń ṣiṣẹ́ wọ́n bá nominate yẹn márùn pé wọ́n fẹ́ fún un ní wọ́n fẹ́ múyàn kan bẹ̀ ọmọ mi ni wọ́n mú o bí wọ́n ṣe mú un báyìí ló bá pè mí níṣẹ́ orí ọlọ́run báyìí ọlọ́run òjijì òun ló ṣiṣẹ́ eléyìí o ó ní mọ́ ni mo mọ̀ bẹ́ẹ̀ ó ní mo gbà bẹ́ẹ̀ ó ládùúrà yín gbà adura yin ten gba ninu Olorun ojiji o gba kokeji mo ba tun pe ni bi ise ni to ti so o ti so mi se le lati bi odun marun je se pe ni yen ta ba tun ko wa rizo ah pelu nla pelu origin kan ajemo ni ile gbogbo a de tin se process yin ta travel ti e na ti UK o awon mo ta fe se nbe ori wa di meji meji asa mo sa ni o da omo to sele ma lo si ta si se pe yen o mo kan ta se lo lo ti ko lo ojiji o yanju e I was like, I'm going to go to the house. Emi na ti di iya ta mo re ti wa ni ilu Igbo bayi o e ba mi gbe ri mi o baba mi e se o ise ise yo ni doko comfort life o ni baje o ko ni daru o yo si ni oja agbaye fun o je ti si oja agbaye ko ni baje mo o ti ngoke ko ni jabo mo baba mi wa ni sise emi today world emi jago orogun emi fo mo sise ranse o baye wa gugu awon ta wa inu jo se ndo si waju ijo na o ma lo si waju aye mama wa na o ma lo si waju aye omo ninu o ma lo si waju oruko jesu e ko wa de jobo orun o e se mo dupe o e se o.

0: Nice! Lẹ́gbọ́n nǹkan bí ṣe ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́. Ẹnjiníà pe mọ̀mọ́ yìí náà.
1: Bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mi náà mo lẹ́rìí. Mo lẹ́rìí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Níṣẹ́ ni mo bá yín pàdé lórí Facebook lọ́jọ́ náà lọ ní April. Bí mo ẹ̀kọrin lọ́jọ́ ẹgbà ògo dání, èmi mọ́nà bá bẹ̀rẹ̀ sí ní jó. Ẹjọ́ ẹ̀kọrin mo bá bẹ̀rẹ̀ sí ní jó. Mo rọ aṣọ mọ́ yà láàárọ̀ kùtùkùtù ìjọ ìpò. Àwọn ará ni wà gbọ́n kí ló dé, èmi náà ṣàbẹ̀rẹ̀ sí kí ló dé, mọ́mí kí ló ṣe ẹ̀kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kò ju bí ọ̀sẹ̀ kan bí mi náà ṣe rí ìyanu nìyí. Bí wọ́n mi lọ ṣe wọnú àkáǹtì mi, owó tí mi ò gbà rí láyé, mo ṣe wọnú àkáǹtì mi nìyí. Mi ò wá ṣọ́ọ̀ṣì gba ìgbà tó wáyá bí mo ṣe wẹ́ lọ sẹ́ẹ̀lì ẹrù sábà mú kan wọn. Lọ́jọ́ Sunday lọ́jọ́ yìí, èmi yẹn kàn ní bó ti padà bọ̀ láti wúrò bẹ́ẹ̀. Èmi yẹn ní bọ́ọ̀lẹ̀ bí bọ́ọ̀lẹ̀ bí tó yá ṣe bọ́ọ̀lẹ̀ nìyí. Mo wá àwọn èrò tó ń wọlé tán wọlé. Èmi náà tẹ̀lé wọn. Mo ṣe ṣàmì wa lọ sí underground nìyẹn bẹ̀rẹ̀ àjókòó sí. Wọ́n á pariwo 7 ọjọ́ yẹn mo dẹ̀ wà nú àwẹ̀ náà. Mo wá ní àwọn ní wọ́n lọ Jesus City. Mo wá bèrè lọ́wọ́ ẹni tó jókòó sẹ́gbẹ̀ẹ́ mi pẹ́ ìjọba olóúnjẹ bẹ́ẹ̀. Wọ́n ṣe announcement Wednesday program ní ìjọba àwọn ṣe ń ṣe ẹni yà sọ fún ìpẹ́ tó di May yẹn. Mo ṣàmúra mo di Jesus City bí mo ṣe lọ bàbá mi láti ìgbà tí mo ti ń wá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìpèjì pé mo máa ń lẹ̀ ṣoògùn ní ogun yín gan jẹ́ fún mi ajẹ́bí iná lògùn mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run látìgbà tí mo ti wọ́n Ọlọ́run ṣe ìyá nínú ayé mi. Èmi náà dẹni tó ní ṣọ́ọ̀bù dẹni tó ń gba ṣọ́ọ̀bù. Àlejò ní mi kò sẹ́ni tó mú mi wá o. Àlejò ní mi nìbàdàn pẹ̀ tí ojú tí mo dúpọ̀ gbé oṣù kejì tí mo dé Ìbàdàn. Ìyá mi bẹ̀rẹ̀ sí ní ìṣẹ̀lẹ̀ inú ayé mi. Látìgbà tí mo ti wá ayé mi yíra nǹkan change fún mi padà. Oúnjẹ ò tọ́nú lé mi ibi ò pa mí. Èmi náà bẹ̀rẹ̀ sí ní owó dẹni tó gba ṣọ́ọ̀bù tó ra físà tuntun gbogbo nǹkan mi tuntun ni. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìpínyìn o. Ẹni ṣubú lórúkọ Jésù ẹ̀ darúgbó wò ní o. Ẹni farágbá fa ẹni fọmọṣiṣẹ́ ìránṣẹ́ ẹni fáyà ṣiṣẹ́ ìránṣẹ́ o. Ẹni wo ni fẹ́ra yín ṣiṣẹ́ ìránṣẹ́ o. Bàbá mi mo dúpẹ́ o. Bàbá mi kí mama yìí ṣe gan. Mo dúpẹ́ mo ránú gbà o.
0: Nice. Tó o bá débì kan mọ́ ti criticize nǹkan. N tó o lọ ọbẹ̀ rí. Ibi tó o lọ lọ tó o farabalẹ̀ ńbẹ̀. Ó ní ìkan ló tó ń gbọ́ yìí. Engineer Efele Nancy.
2: Bàbá mi, èmi náà ti lẹ́rìí Olúwa ṣeun o. Èmi ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ àti 2021 ni mo ti ń gbọ́ ìpè yín tí mo dẹ̀ ti darapọ̀ mọ́ yín tí mo ti ń gbọ́ gbogbo ohun tẹ bá ní ká ṣe ni mò ń ṣe àtìgbà náà láyé mi ti ń yíra ní gbogbo ìgbà. Ní ọ̀sẹ̀ tó kọjá tẹ sọ wípé a máa ní ẹ̀rí pa máa rí owó. Èmi náà rí owó o. Àbúrò mi kan ó ta mí lọ́rẹ̀ ìfá mi ti ẹ̀ expect rárá ó fún mi ní 110,000. Ẹ̀yìn ìgbà yẹn náà ìkan nínú ọmọ mi tó ti ń wáṣẹ́ láti bí last year Ọlọ́run bá mi pèsè iṣẹ́ fun ní ọ̀sẹ̀ tó kọjá yìí. Èmi náà lẹ́rìí o. Ẹ ṣé o bàbá mi.
0: Pẹ́pẹ́ yọ pọ̀nmọ́ lọ́la ń wẹ́mà. Holy Communion Service pẹ̀lú ìsìndúpẹ́ jẹ́ mọ́ fi lè ṣe lọ.
1: Bàbá mi ò ẹ káàárọ̀ Ọlọ́run mi ṣe mí. Ọlọ́run òjijì ṣe mí lóore o. Oore ńlá Ọlọ́run òjijì ṣe mí o. Ní inú ìpè yín Ọlọ́run ra mọ́tò fún mi. Ó ra ọmọ mi ra mọ́tò fún mi. Ọlọ́run lu ọmọ mi láti ra mọ́tò fún mi. Ọlọ́run tún kọ́lé fún mi. Inú mi dùn ayọ̀ mi kún. Tí wàá ti lọ sọ́dọ̀ wọn báyìí. Wọ́n máa fún mi lówó ni 100,000, 50,000. Bẹ́ẹ̀ni mo sọ́dà mẹ́wàá mi. Bẹ́ẹ̀ni tí bá tún ṣe kọ̀ǹgẹ́ àwọn ọ̀rẹ́ àwọn méjì kanu wọn. Àni òyà mọ́ mi mú Aza yín wá. Àbí máa sẹ́ndì 50,000, máa sẹ́ndì 100,000. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ń ṣe mí lóore o. Mo ń tajà nínú ṣọ́ọ̀bù. Bẹ́ẹ̀ni mo ń tà. Nígbà tí ẹ gbàdúrà tẹ́ni pé àwọn alálẹ̀, ẹ ká gbàdúrà àwọn alálẹ̀. Nígbà tí mo lọ sọ́dọ̀ àwọn ọmọ mi tán bímọ tí mo dé ọjà yẹn òyà bíi ti tẹ́lẹ̀ mọ̀. Ni mo á ní mo fẹ́ kúrò ṣọ́ọ̀bù yọkọ mi bá ní à. Pé kí n má kúrò pé ájò ni kí n lọ ṣe pé bóyá mi mọ̀ páwọn alálẹ̀ wà ní wà ládùúgbò yẹn pé bóyá ìkú ni kí n máa wọ́n. Ìjọ tẹ̀bọ́n sọ bẹ́ẹ̀ yẹn ìjọ kejì ẹ̀ tí máa gbọ́ program láàárọ̀. Òun lẹ gbàdúrà pé àwọn alálẹ̀ pé ká máa gbé fóònù wá sínú yàrá kọ̀ọ̀kan àti sínú ṣọ́ọ̀bù ẹsẹ̀kẹsẹ̀ tí máa gbàdúrà yẹn tó bá tó máa tó 5 minutes mo bẹ̀rẹ̀ sí ní ta padà. Ọlọ́run ń ṣe mí lóore o.
0: Nice. Ìta ìmọ̀ bínú mi ò nílé bọ́ gbé tiẹ̀ tán. Ẹ jẹ́ mọ́ lọ wọ́n ti ṣẹ́jú sí mi. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run dìde ńlẹ̀ wá náwó sókè Olúwa ṣe mí lóore. Ọlọ́run gbogbo ẹni tó dìde tó gbàdúrà yìí ṣe wọ́n lóore. In the name of Jesus Christ. Testimony rẹ yọ jáde. Àtọmọdé àtàgbà ìrúbọ Olúwa ṣe mí lóore ni kò rú. Anything ni ó fi sí. Ká mọ̀ sí rí ẹnikẹ́ni tí ò ní fi nǹkan kan sí. Ẹ̀yin tẹ́ ẹ ní ìdá mẹ́wàá yìí náà ṣá sàn ìdá mẹ́wàá rẹ̀ fi nǹkan kan tí Ọlọ́run ṣe mí lóore. Ntọ́ bá mú ọgbọ́ ìròyìn ayọ̀ ó di dandan kí ìṣẹ̀lẹ̀ ayọ̀ kọ́ ṣẹlẹ̀ láyé rẹ̀. Oh! Account number church ni 19 66 36 38 73 Etunpe 19 66 36 38 73 Access Bank Comfort Life Mission International New Bija the account number church in it. Bini oba wole elu ele 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International New Bija the first bank in here. Gbogbo eyan omo Olorun ti won bi loni ekunle adua mi fun gbogbo eyin ti won bi loni te mark wedding anniversary ateyin te sojo obi ni pe o tun si ase ti mo ninu aye lagbara Olorun aye re o wa bere si da si bayi ire Olorun lo si fi da si ire ni oso di pupo laye in Jesus name. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary, God bless you. And you can mo be share testimony. A JK on loud connate lori number. It is well with you. 080-88-71-65-66 080-88-71-65-66 A send the message in Ire Atanuko Bayin. Edeman lori Facebook. You are blessed. It is well with you.